0: 92 FM 94.9.
1: Laughter House.
0: Orioke Tete Premier.
1: Mokola Ibadan.
2: Bẹ́ẹ̀ni láti ṣe bí ọba kìí ṣọ̀rọ̀ ẹnu lásán ìgbésẹ̀ nínú ẹ̀mí ni ìrìn díẹ̀ rèé tí olú ọlọ́run tún ṣe pàṣẹ fún ìránṣẹ́ ààyè rẹ̀ àpọ́sù dr sm mustapha jp bàbá ṣe bí ọba pẹ̀lú pastor mrs eunice mustapha màmá ṣe bí ọba nínú ìrìn àjò ẹ̀mí alágbára ńlá lọ sórílẹ̀-èdè israel àti jordan pẹ̀lú ìpàdé àdúrà
3: gbàrà mi fún mi
2: special mega crusade ọjọ́ kejìlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹwàá ọdún 2026 ìrìn àjò ẹ̀mí yìí máa wáyé o pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba lọ sórílẹ̀-èdè israel àti jordan lẹ́yìn tí ó mú kí olúkálùkù sílẹ̀kùn bọ́ sí yàrá agbára láti máa ṣe bí ọba láyé wa ẹ̀ tìtìlọ forúkọ sílẹ̀ báyìí ní gbogbo ẹ̀ka iléeṣẹ́ ìránṣẹ́ seed of christ bàbá ṣe bí ọba tàbí lẹ́yìn kí your office you fit fly tó bá súnmọ́ ẹ mọ̀ pé you fit fly lọ gàgbà fún hotel reservations hotel booking tó fi mọ́ airport transfer fún àlàyé ẹ máa pe 09078680206 tàbí 08025249280 ìrìn àjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè israel àti jordan tá a pè ní gbàrà mi fún mi pẹ̀lú bàbá àti màmá ṣe bí ọba ìrètí ẹ náà yóò tó ọ lọ́wọ́ má gbẹ̀yìn o.

0: name of Jesus.
1: Amen.
0: Jesus,
1: Oluwa wa.
0: Amen.
1: Enyo Olorun e ja gbo eri na.
2: Ta die ka ro. Olorun ma sagbara do tun. Oruko mi ni Abiba Shobiye lati Delta State. Omo Ijori afefe ni mi. Mo dupe lowo Olorun se bi oba lori omo mi. T'Olorun ba mi gba koso ti oje di oku lana. Mo dupe lowo Olorun ti se bi oba nipa apere igbagbo ororo se bi oba ati omi ti won fi ji omo na saye toro omo na ti dakumaya o dakumaya re lowo lana. Won wa ni shobu mi lana omo yen sere won ba de gbo omo epon won lo le ibi ti ye ti ndana ka to wi ka to fo omo ti dake o ti dakuma lowo baba sha lo gbe omi atororo won bu si lenu won bu si lara won fi nbo loju are na fo ro pa lara na fo ro won so lororo mu ororo sha ji omo na saye o dupe lowo Olorun se bi oba o dupe eri mi po o kin kan so yi t'Olorun se ni ma ye mi lana ati ti inu osu ti mi ran ti osu tan ka san 9000 ejo tan ka san 9000 ye mo dupe lowo Olorun se bi oba
3: ori owo yen mi ni owo yen owo to wa lowo mi owo ti mo fe fi dajo ni o mo sha se meji boya kin san abi kin ma san mo sha daroju mo san owo yen mo yo ninu 20000 to wa lowo mi mo san 9000 yen bo ki lojo yen to su mo fi 9000 mo fi gba 270 ninu osu na o dupe lowo Olorun se bi oba o mo gbe Olorun se bi oba ga Olorun a tubo ma sagbara yin dotun.
4: Orúkọ mi ni Miss Jumo láti jọ Lusada. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fóre ìyanu tó ṣe nípasẹ̀ òróró àti omi tí bàbá fún wa. Omi àjípọ̀ tọ́níkà pọ̀ kọjá ó ṣiṣẹ́ ìyanu. Òróró tí mo ti gbàgbọ́ níbi sàpẹ̀ tó kọjá yìí ó ṣiṣẹ́ ìyanu. Kò wá ń ṣe èmi gangan bọ̀ tí ó ṣiṣẹ́ ìyanu yẹn. Mo ní kọ́sọ́mà kan tó jẹ́ pé kọ́sọ́mà yẹn tẹ́lẹ̀ tó bá ti dé ṣọ́ọ̀bù ni inú mi máa ń dùn ni. Tó bá ti dé báyìí ó máa ń mọ èèyàn wá ó máa jẹ lóbi pé èmi gan mọ̀ tó bá ti dé bọ̀ ti bí rẹ́ẹ̀kọ́ náà sátánì jẹ́ bí ìṣẹ́rí wọn mọ́ nìyẹn. Nígbà tó ń yá mo bá nọ́mbà mi òbí bẹ́ẹ̀ tí wọ́n mọ́ bẹ̀tí mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ojú ọkọ̀ ọlọ́run àtàrí wọn kọjá lọ́dọ̀ mi bó ṣe kọjá lọ́dọ̀ mi ní mi wá bí mo ṣe rí wọn wá jẹ́ ìbànújẹ́ ọkọ̀ mi pé kí ló ṣẹlẹ̀ mo yẹ máa bọ̀ wọ́n sọ kọ̀ndíṣàn mọ́ ọ̀rọ̀ pé kí la fẹ́ ṣe ọlọ́run náà ni ká máa pè kí n gbé ọ̀rọ̀ yẹn kúrú. Omi àjípọ̀ yẹn bí mo ṣe gba omi yẹn wọ́n láwọn tí ń wá ṣe láti ọdún tó kọjá nìkan yẹn ti ṣẹlẹ̀ àwọn sáfọ̀ wà lórí ìrìn ni àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan ṣe. Omi àjípọ̀ yẹn bí mo ṣe ṣe ayẹyẹ sí bàbá yẹn ṣe pé àtàn lọ́jọ́ yẹn wọ́n wá ṣe kòǹgẹ̀ mo fún wọn lómi yẹn lọ́jọ́ yẹn mo ní kọ́ lọ fi wẹ̀. Nígbà tó máa padà lọ́jọ́ mi mo máa bá àwọn wá kò dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ó yí bẹ́ẹ̀ ni wọ́n bá ní òkè ó kàn gbà lọ́jọ́ ẹ̀ ó tún tijọ́ kejì ó tóbi tó kẹta mẹ́sàn-án wọn ní kí n sọ bẹ́ẹ̀ nìyẹn pé kó wá nídẹ̀yìn tó ń lo omi yẹn tí wọ́n fi wẹ̀ ẹni yẹn wá ní pé kan wá nígbà tó rí wọn ọmọ ọ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run wá ṣe yẹngbà tí mo ti wá bọ̀ ọlú fún àpẹ́ ọ̀rọ̀ yẹn gbùgbọ̀ tí mò ń gbé sókí tí mo ti wá bọ̀ ọlú fún àpẹ́ mo ṣẹ́ṣì wọn ní ọ̀rọ̀ sanwó iṣẹ́ tó tún lọ sí náà wọn tún fẹ́ san mo wá tún fún wọn ní òróró yẹn ẹnìkan náà tún wá mú wọn lọ síbi bíríkìlà yẹn ìgbà tó wá débẹ̀ ọlọ́run wá jẹ́rìí ara ẹ̀ iṣẹ́ tó ti wọ́ láti ọjọ́ tó ti pẹ́ ẹnìkan kọ̀ ṣe kò jẹ́ ọ̀tọ́ ni wọ́n jẹ́yàn tó máa ń ṣàánú èèyàn wọ́n bẹ̀rẹ̀ ẹni ẹni ara lọ́gbẹ́gbẹ́ kí ló ń ṣe bíbà ẹ̀ ní àkọ́ndíṣàn ni wọ́n dẹ̀ ní òkè kí ló ṣẹlẹ̀ ṣàlàyé wọn ni àwọn wá ṣẹ̀ bọ̀tà àwọn ìgbàdá orí ìgbàlá ṣe máa lé jẹ ẹbí ẹbí báyìí rárá kò jẹ jẹ yìí ẹnìkan máa ń wọ́n nìkan tó fẹ́ bá ṣiṣẹ́ ṣe máa ń wọ́n ní yá wọ́n ṣe mú ọ̀rẹ́ má bínú wọ́n ṣe lọ́yà yẹn wọ́n ṣàṣe lọ yẹn lọ́jọ́ yẹn gbọ̀ngbọ̀n lọ́gbà kọ́kọ́rọ́ mọ́tò tí wọ́n fẹ́ máa fi ṣiṣẹ́ yẹn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n dẹ̀ san owó tó jẹ́ pé ó inú mi dùn inú mi dùn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣe wà fún òun ló dà gbàgbọ́ ní pípàpẹ́ tó kọjá yìí ó ṣiṣẹ́ ìyanu mo yan ọlọ́run lóge.
5: Orúkọ mi ni Imran Olanike ìgbéyẹmọ mi ní ìyáde kan láti ju ajá grash mo ní ọlọ́run ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ ẹ̀ka àrùn ẹ̀rí mi ní bàbá ẹ̀rí mi àkọ́kọ́ lọ báyìí pé lórí first born mi ó fẹ́ ṣòwò àìkè àti nẹ́kù ní skul tó ń lọ school ni de won ti ma so pe won ki ni result won ni result won ni result gbo won ma so pe won ni result mo wa fi igbagbo mi gbe mo de dupe ni owo olorun pe igbagbo mi de mu mi ni arada tori pe mo so fun sister mi to mo yen gbe lodo won mo la nti mi mo ni school yen lo mo yen ti ma se exam mo ni ko wa lo se standard ke mo ni no mo ni ti gbo yen a ni result in school yen mo ni mo ni gba ko mo yen ma ni result olorun de gbo olorun de gba omo yen de se exam yen o de dupe lowo olorun se mejeji lo to ko to ri se nipa to olorun sa gba gbogbo ni gbogbo ni sa o dupe lowo olorun ni last sunday to koja lo olorun ni first sunday bo lo si igando branch mo ti lu fa pe won gba odo mo ni won lo si igando branch mo wa pe ere onibeji o ma n pe ere yen won ni 1000 mani ami ni 1000 mo sa ni ta lo fe jade fun 500 mo sa mo ore yen mo fi se won kini keji mo sa ni ka fi gbadura nkan ti a ba fe ki olorun se fun wa ni ose yen ku to pari daddy mo ma gbadura lori nkan mejeji yen olorun ma mo wa le ase olorun ma da mi lohun lori akoko ni lori omo mi pe gbogbo gba ti result won ba jade se olorun ma je mu pe baba ti mo gbagbo ti mo tele olorun baba ni olorun se bi oba olorun ti mo n pe ni dubule ton da mi loro ton da mi lohun loro aye raye gba gbogbo lori result mo de kuro ni ibebe ile to sikeji ti mo fi sikeji ohun ni ti ogani ibi ti mo tin sise ama lo doja lati Nigeria lati lo si abroad ni wa ni won mu oja wa yen ni si oja yen ti le ni 1 month ti awon custom ti mu oja yen wa ni won ni list ti won send si awon ko ni awon ba ni oja won sha si oja yen won ni ko lo mu owo to po wa ogani sha pe ni mo sha so fo ogani pe mo ni gbagbo yi pe without any money won ma ti oja yen sibe yi pe mo gbagbo ninu olorun ma je mu pe baba ti mo tele pe mo gbagbo ni gbogbo oni pe ti o ba so n ko mo ni ori oja yen mo lo ma se lase ni ju mo fokan bale mo sha n gbadura ni lori mo n gbadura mo n gbadura pe o ni si problem fun gbogbo ogo kada pada fun olorun igba to di ojo thursday ma se kuro ni ìpàdàgbà láti ṣe bí ọba ní ajá mo ti padà sájà láti ajá bí mo ṣe kúrò níbẹ̀ bí mo ṣe dé ibẹ̀ ń jẹ́ ìwọ́n ní ká gbàdúrà yìí pé ká lọ gbà ròyìn ayọ̀ before sunday ok mo ṣáà lọ dáàdì níwájú ọlọ́run májẹ̀mú pé tí a ò gbọ́dọ̀ pè jẹ́rìí bí mo ṣe ń wọlé láti ìpàdàgbà láti ṣe bí ọba ní ọjọ́ thursday ìròyìn ayọ̀ láti ọ̀dọ̀ ọmọ yẹn ni mo kọ́kọ́ gba yìí pé mọ́ọ̀lì congratulation mo ní kí ló ṣẹlẹ̀ ó ní mọ́ọ̀lì onírésọ́ọ̀tì mi ti jáde ó lóun dé ẹ̀yìn ọlọ́run pé ọlọ́run tẹ́ ń sìn kò dójú àdúrà tì mí nínú àwọn táwọn wà ní skul yẹn àwọn 15 péré ni àwọn onírésọ́ọ̀tì àwọn onírésọ́ọ̀tì ní pé bọ̀ nínú àwọn 15 yẹn òun nìkan rẹ́sọ́ọ̀tì òun ṣe fine jù mo dá gbogbo ogun àti ọlá mo dá padà fún ọlọ́run ṣe bí ọba ayérayé ṣe o ọba àwọn bó ṣe ọlọ́run má jẹ̀mú pé ṣe mo ṣáàyàn ọlọ́run kò tó wọ́n na wà bí ọ̀gá mi ṣe fi nínú ìyẹn o ó ní nìkẹ́ ó ní olúwa ṣeun olólùwà ṣeun olólùwà ṣeun olólùwà ṣeun ó ní wọ́n ti fi ọjà sílẹ̀ láì jẹ́ pé àwọn 750 kọ̀bọ̀ mo yan ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́run má jẹ̀mú pé ọlọ́run mú sọ̀fà ọlọ́run ṣe bí ọba olúwa ṣeun lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ọ̀nà mo yìí gbogbo orúkọ ńlá rẹ̀ ga ní gbogbo agbo mo ní mo yìí olúwo ṣe o.
1: ẹ sọ pé olúwa
0: olúwa
1: fún mi ní ẹ̀rí ńlá
0: fún mi ní ẹ̀rí ńlá
1: ẹ̀rí owó gidi
0: ẹ̀rí owó gidi
1: olúwa fún mi lẹ́rìí
0: olúwa fún mi lẹ́rìí
1: fààyè gbà mí
0: fààyè gbà mí
1: mo fẹ́ jẹ́ èèyàn
0: mo fẹ́ jẹ́ èèyàn
1: má jogo dá ń dúró mọ́
0: má jogo dá ń dúró mọ́
1: fún mi lẹ́rìí òrere
0: fún mi lẹ́rìí òrere
1: gbogbo ayé bá mi yọ
0: gbogbo ayé bá mi yọ
1: in the name of Jesus
0: amen.
1: Tó o bá ti sọ́ra ẹ lónìí jọ fi béèrè fún owó fi béèrè fún owó àìní owó bàbà jàyà bẹ́ẹ̀ ni tó o bá sówó lápò tó o bá gbọ́ pé kan ti ṣẹnìkan àyà ẹ máa já tó o bá bọ̀ lọ́dọ̀ àyà rẹ ó máa jáàbí àbó fẹ́ béèrè owó tó fi jẹun ni ṣùgbọ́n tó o bá wà lọ́wọ́ ọkẹ́ balẹ̀ ẹ fi béèrè owó tó o bá ti sọ́ra ẹ béèrè owó olúwa mo nílò owó sọ pọ́jẹ̀tì owó àwájọ ìfọlọ́hún ó láti yanjú ẹ lórúkọ jésù ọ̀rọ̀ rẹ máa gbọ́ in the name of Jesus
0: amen.
1: Gbogbo èèyàn ọmọlọ́run tẹ wà nílùú ìràwọ̀ ẹ kú gbàlejò wòlíì mo sọ fún wa pé bí ilé cooperative yẹn láti máa pàdé cooperative building tó wà níwájú primary health center nílùú ìràwọ̀ bẹ̀rẹ̀ láti pàdé lágbègbè ọ̀rọ̀ tá a bá kúrò ńbẹ a máa lọ sí ọ̀kà kan gbogbo èèyàn ọmọlọ́run tí ẹ wà ní òtù wòlíì ń bọ̀ wá bẹ̀yìn wò tí ń bá ti kúrò ní ọ̀kà kan lagbara olorun ma de otu bo lati pade ile egbe taylor ni egbo ifa ni otu ibe lati ma pade loruko jesu wara anugba
0: amen
1: karima ejiga baraha mo pase aye re adide
0: amen
1: apere gbagbo tin be ninu oko ta ma pin ni ilurawo ati ni okakala gbara olorun loruko jesu wara anugba
0: amen
1: wa de se bi oba
0: amen
1: mo ni wa se bi oba
0: amen
1: to ba di soru la ma pade ni his present testimony city ni ogoste o ma ni agbara to ba wa ni ogere sagamu ati ni agbegbe re ja pade nbe o ma ni agbara sa loruko jesu wa se bi oba
0: amen
1: mo lo se bi oba
0: amen
1: mo lo se bi oba
0: amen
1: oro re ma gbo
0: amen
1: oro re ma gbo
0: amen
1: yan ogo se mo lara
0: amen
1: ogo se mo lara
0: gbogbo
1: lojo bi oni oniwode anniversary elora anugba
0: amen
1: ojo gbe yawo re yi ayajo e ayoni ojo bi re ayoni ayo wonu aye e
0: amen
1: anu wonu aye e
0: amen
1: owo gbe yawo re
0: amen
1: lo se bi oba
0: amen
1: be ni yori
0: amen
1: happy birthday and happy wedding anniversary loruko jesus e ma ra anugba
0: amen
1: awon celebrant o wa loni
6: adedeji bola ni abule egba happy birthday to you.
1: Mary Adenetan Iyawo Jagabam Protocol Yasebioba. Happy birthday to you. Mr. Suleiman Olatoboson Ati Abiola Ilori. Happy birthday to you. Loru Kodjus Eminima Gon.
0: Amen.
1: Ede Sebioba.
0: Amen.
1: Bless our parents. Boy, mo hibonu boy Jesus. Oh, ya babara.
0: Amen.
1: Aye, ma phone.
0: Amen.
1: Wade Sebioba.
0: Amen.
1: Jesus, Uluawa.
0: Amen.
1: Ya pade de Facebook na go mejo. Ni asale ori YouTube ati ori TikTok loruko Jesu o ma ra anugba
0: amen
1: ogo ra jade
0: amen
1: Jesu oluwa wa
0: amen
1: ba nkoju se nkan fi da loju bayi

0: alubata nrẹsẹ jabata onílù dùdùn fìdùnnú gbòwe àgbọdùnnú bẹẹ alúṣẹgẹrẹ onágẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier
2: Mọ́kọ́lá Ìbàdàn.
3: Ìràwọ̀ kan yọ omi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32 FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. 32 FM 94.9 Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn la ti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 FM Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbá. Ayé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: múnala wàá fún yín wò.
1: ẹ máa mú un lọ.
0: bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ọmọ rẹ nìyẹn. ó ṣàtò iṣẹ́ yẹn, wọ́n to iṣẹ́ yẹn láti UK lọ́hùn ní country ibi tí a ti máa ṣiṣẹ́. àwọn ẹlò wá ń ṣe interview fún un. ọmọ yẹn ṣàpàdé wọn kó lọ sí embassy kó mú passport yẹn lọ. wọ́n ṣàfọmọ yẹn ní visa 5 years. wọ́n ní ó lè wọlé.
1: ó lè jáde.
0: at any time. so gbà tó máa yẹn ṣáà ṣe wá ku owó níwájú ọlá àti èèyàn. ọmọ yẹn ló sọ gbogbo owó ọmọ yẹn ti wà ní UK.
1: lọ olùrànlọ́wọ́ kan. tó lè ta ẹbí ọwọ́ ló kó pé ìwọlẹ̀ fẹ́ travel. jésù ní èmi ni ọ̀nà òtítọ́ àti iyè mọ́ dé ọ̀nà sí ẹni tí mọ́ sílẹ̀kùn tí ò sẹ́ni tó lè tì ẹni tó lè tì tí ò sẹ́ni tó lè ṣí. gbogbo ẹ̀yin tí ìrìn àjò ń bẹ níwájú yìí ẹ̀yin tó jẹ́ ìfi ọlọ́run ni fún ayé yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ travel out báyìí lolúwa wí kí ọ̀nà kò sí níwájú. láì ẹ wò mí testimony ṣe ń ṣe wẹ́lẹ́wẹ́lẹ́. gbogbo ẹ̀yin ọ̀dọ́ jésù ẹ máa múra lẹ̀. convention yín next week ni ọjọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ láti ọjọ́ Thursday, Friday, Saturday lágbára ẹni tó ní ayé àtọ̀run ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ́hùn. gbogbo ẹ̀yin ọ̀dọ́ jésù ibẹ̀ ni wẹ̀jẹ̀ wẹ̀mú. gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá wà ń bẹ̀ bí olúwa ṣe ń bẹ̀ àti ní gbogbo Sona Church. gbogbo ẹ̀yin ọ̀dọ́ Kristi ẹ mọ̀ múra lẹ̀ o. is our youth convention bí olúwa ṣe ń bẹ̀ tí ẹ̀mí ẹ̀ ń bẹ̀ láàyè. arise and shine your light has come convention 2026.
2: níbi tó ọba wà ó ṣe ké bàbá mi má jẹ́ ń kú láì lápa. odidi àmúbọ́lára mi já bọ́ọ̀lẹ̀ láti ìṣẹ́jú yìí lọ. ẹ̀yin ọmọ ọlọ́run ǹjọ́ wa jẹ́ mọ̀ pé oríṣiríṣi àmúbọ́lọ́ wà. àmúbọ́ kan bẹ tí ń pè ní àmúbọ́ ọkọ. ẹ tàka sẹ́yìn gbogbo ẹ̀yin ọmọ tẹ́ ẹ̀ tí ì máa rè. mo mọ àwọn kan tó jẹ́ wípé wọ́n ti lọ́kọ tó méje, wọ́n ti ní tó mẹ́jọ, wọ́n ti ní tó mẹ́ọ̀kànlá. síbẹ̀ kò sí kankan tó dúró lọ́wọ́ wọn. ẹ wá mọ tó ń dùn mí. àwọn ọkùnrin yà sì mọ bá wọn sùn. òun ló fi jẹ́ wípé gbogbo ẹ̀yin àkọ́bí mọ́ fi àdúrà rẹ ṣe awẹ́wà. àkọ́bí ọmọ gbọ́dọ̀ gba pẹ́sẹpẹ́sẹ àdúrà. tí màmá rẹ bá lan tí wọ́n ń pè ní àmúbọ́ tó bá là kọjá. ìjọ jẹ́ mọ̀ pé gbogbo àwọn ọkùnrin tó bá màmá rẹ ní àjọṣepọ̀ ni wọ́n deposit àwọn nǹkan kan sínú ayé ẹ̀. ìgbà tí ọba bí àkọ́bí ọmọ ìyẹn ń forí ru ogún bọ̀ ni. sò tí ọba lè gbàdúrà gan-an àwọn àkọ́bí a sì mọ gbé ayé tó ne. wọn a mọ gbé ayé tó nira. wọn ò ní mọ tó fà á. kì í ṣe pé ìwọ lọ dẹ́sẹ̀ ohun tí màmá rẹ ti là kọjá lọ fà. àmúbọ̀ ọkọ àwọn kan ń bẹ. àmúbọ̀ ọmọ ológun ni màmá kan wá sínú church. nígbà tó dé ó ní wòlé ẹ gbà mí ẹ gbàdúrà fún mi. mo ní ọmọ ọdún mélòó ni yín màmá torí ó ti dàgbà. ó ní my age I am 37. mo ní 37 ni mò ń pè yín màmá. ó ní mi ò jù bẹ́ẹ̀ lọ. ó ní nǹkan tó ṣe mí ni wípé ó di ìgbà mẹ́sàn-án tí oyún ọ̀bọ̀ lẹ̀ lára mi. n ti ń pè lámúbọ̀ nìyẹn. ọwọ́ sọ nǹkan tó pa mí lẹ́kún tẹ́sẹ̀ mi fi gbọ̀n. ó ní oyún yẹn jábọ́ àfi ìgbà tó bá pé oṣù méje. ẹ̀ ń bì ó ní mo mọ́ bì mo sì ti bí mẹ́sàn-án rú ẹ̀. so n tó ti jábọ́ lára rẹ̀ ti ní ìgbà mẹ́sàn-án ó ti jẹ́ ó dàgbà ju àwọn ẹgbẹ́ orí ẹ̀ lọ. ká pé wọn ọmọ jábọ́ ìbá ti ní ọmọ mẹ́sàn-án lẹ̀. mo ní mélòó lẹ wá nílẹ̀. ó ní mi ò ní kankan. ọpẹ́ lọ pé àdúà ọpẹ́ lọ pé àdúà ní ṣáìdì ọ̀nà mọ́nà tán ló ti yọjú sí mi. gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi àwọn kan ń bẹ àmúbọ̀ iṣẹ́ ni. every blessed time tí wọ́n bá ti kọjá lọ iṣẹ́ ni sá. kì í ṣe irú tóbìnrin tóbìnrin àmúbọ̀ ọkọ ni. ọkọ méje ló mú tọ bọmọ lọ́wọ́ méjèèje sì fayé lẹ̀ lójú ẹ̀mí ẹ̀ kó tó dipo náà kọjá lọ láì lápa. ẹ̀kẹ́ èmi ẹ̀ ṣe jò ọlọ́run ẹ̀mí àwọn wòlíì jẹ́ ńlá pa. ẹnikẹ́ni wòlíì kí gan ni ń farú àwọn àmúbọ̀ báyìí. mọ̀ ń bọ̀ àmúbọ̀ kan ń bẹ tí ń pè ní àmúbọ̀ olùrànlọ́wọ́ àmúbọ̀ aláàánú. nígbà tí àwọn aláàánú bá yí ká nígbà tí ó bá fi ṣe díẹ̀ sí wọn kàn tó náwó sí ni wọn ni máa lọ tàbí kó mọ̀mọ́ bí ó ṣe lọ. ipá tí èjé èèyàn ọpẹ́ lọ́wọ́ olóore ipá tí èjó olóore ọpẹ́ lọ́wọ́ ènìyàn. now gbogbo ẹni tó ń láǹfààní àti gbọ́ mi kó tó di pé màá máa lọ àìmọye ẹ̀bi àdúrà tó kúnlẹ̀ táwọn ọmọ ọlọ́run fẹ́ ká ṣe ṣùgbọ́n tá a ní àǹfààní láti gbé yẹ̀wò. máa mú ẹnìkan sí bóyá tó bá di ọ̀la kọ́ ọmọ ṣe bóbìnrin nìkan ní láǹfààní àti ní àmúbọ̀. ìmíì tó ń bẹ́nu bíbélì bẹ́ẹ̀ ìfá bíbélì ìjìnlẹ̀ ni emba le kati olon ba ji oye o wa mo pe ijinle kunu bibeli amu obirin mi na to na ni amu bo iru to birin now gbogbo eyan omo olon te nbo mi ni bi kibi to ba wa mo fe ko ya tan wa gbe owo mejeji soke wa kigbe eyin oru amu bo lara mi wa ni jabo le loni o didi o fa mu bo jade lara mi toro toro lati seju ilo olorun tu mi le eyin omo olon ala nti mo fi nso nipa majemu ko ba jesu olugbala wonu majemu leleyin o awon ti mo jesu gege bi oluwa to olugbala awon nikan ni won bo ninu amu bo gbogbo eyin omo olon te fe san idamewa ati ore je ngbadua fun oloni mu idamewa e lowo je nso tele si ka le se program tola o mo sese nsi de ni na idamewa soke olorun emi awon woli mo so tele gbogbo eni to fi idamewa won lele loni lati fi stesi olon si waju ofa buku ti en pe ni amu bo jabo le lara won lati iseju ilo ategun yi pada nla ko fede mo wa so tele ni bikibi to ba duro si owo otun da lowo e mo kini account number church 2017 4290 47 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International ni account name First Bank. Bi yin o ba wole lo eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni o gbe jade. Na gbogbo eyan omo Olorun e ja side ise awon apostle loni ni bo le tin gbon mi ise awon apostle la ka la aro yi Heart of Apostle chapter 1 titi wo chapter 10 iwe ise awon apostle laarin ojo meji si meta pari yin na now gbogbo eyan omo ti won bi ni oni today is your birthday kunle nbe yen ojo re ti e da mo gbe owo soke gbogbo eyan omo ti won bi loni anu alailegbe iran lo wa alaile eniyan mo ni ko dide fun olaye amubo wa wa foke ni igba meta mo ni ko ja bole lare oni ba won gbe aye amubo in the name of Jesus happy birthday long life and prosperity gbogbo eyan te mark wedding anniversary yen kunle mo pawo po le yin lori loni igbimo okunkun lati so ile yin daworo mo ni ko yadanu lato ni lo ile yen ko tutu bi omi ti won pon laaro ile yen o tuba yo tu se e si ri nkan toka si in the mighty name of Jesus oko oni mamubo aya aya oni mamubo oko happy wedding anniversary gomina wa iwaju ni ope biti mo resi loruko baba to ma ti temi mimo iwaju ni ke mo lo oya yatan gbogbo eni to ngbo mi yatan ko yawo wa yawo wa yatan wa wa ke lati iseju yi lo amubo fi mi lorun le enikan ni woli mo fe ba yin soro mo fe send the testimony mi ko loud bi oba loud ni gbe o e wo number yi 080 88 71 65 66 080 88 71 65 66 send the message ire atanu ko bayin you are blessed it is well with you

0: feel better about your life.
1: 32FM, 94.9, the antidote to depression.
2: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adò chili àti kọ̀nọ́fùrù.
2: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Some days don't stop. Between the morning rush and endless meetings, finding a moment for yourself feels impossible. When that moment comes, make it count with Cadbury Hot Chocolates. Creamy chocolatey, made with real cocoa and milk. Just add hot water.
1: Enjoy Cadbury Hot Chocolate at 350 Naira only. Cadbury Hot Chocolate, the treat you deserve.

0: life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
1: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
2: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
3: Get texting. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack and you could win big. Buy more, win more. Promo starts July 1st to October. Milo.
4: Àfojúsùn rẹ ni kó ra létí, kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀. Àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Lifeout International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà Olojooro nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn, kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 2,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè ti Premier Mokola, ìlú Ìbàdàn. Substance Property, òrùlé fòtẹ́ tó tọ́.

0: gbéyẹ̀wò ọ̀rọ̀ àgbàdé ọ̀yẹ́ ti là láàárọ̀ tòní o ẹ̀kú ojúmọ́ o ẹ̀kú ojúmọ́ ẹ̀kú ojúmọ́ mọ́ ọdẹ odò bí yóò mọ dùnni lágbára dẹ́dà ọ̀rọ̀ àgbàdé eléyìí ti iléeṣẹ́ MTN Nigeria tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ Abdulrazak Abdulgani Mr. GRA ló kọ́ mi.
1: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: Wọ́n ní kò mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kìí ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tìǹtọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kìí ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́nìkan láàyò gbà bí ìgbé ayé tó nítumọ̀ Live it 100 MTN.

0: àmọye tí àpọ̀jù náà tó ráwọ̀ àṣà ní political party tí ò ná owó gbogbo owó tó dẹ̀ ń dárúkọ yìí ó kọjá nǹkan tí electoral act tó provide fún lọ so tá a bá ní democracy táwa ń ràn à ní tẹ̀lé òfin ìlànà òfin bó ṣe ní ká ṣe ó kù sí wa lọ́wọ́ nìyẹn let's go there.
1: Amòfin Yomi Ogunlọla ilẹ̀ Gẹ̀ẹ́sì United Kingdom wọ́n ṣèkìlọ̀ fáwọn ọmọ ìlú wọn pé ẹ wá o ẹ mọ̀ sí ìrìn àjò sí ìpínlẹ̀ Borno o ẹ mọ̀ lọ Yobe o ẹ mọ̀ lọ àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án mi pẹ̀lú orú ìkìlọ̀ tí wọ́n fi síta yìí pé kí àwọn èèyàn wọn kí wọ́n ṣọ́ra ojúlọlá kan fi ṣọ́rí pánsá òfura pánsá jáná àjà òfura àjàájìn ibi tí nǹkan dé dúró yìí ṣé kò ní ṣe àkóbá fún àwọn ìpínlẹ̀ ọ̀hún ṣé kò ní tí ń sọ fún àwọn nàìjíríà ìgbà tí ilẹ̀ gẹ̀ẹ́sì bá ń sọ àwọn ìpínlẹ̀ táwọn ọmọ wọn ò gbọ́dọ̀ dé kí nìjọba lórílẹ̀‐èdè nàìjíríà ń ṣe ṣé kò ní ṣe àkóbá fáwọn ìpínlẹ̀ bẹ́ẹ̀ kí lẹ rí sí ọ̀rọ̀ yìí àbí kí ni a lè ní ìjọba ilẹ̀ gẹ̀ẹ́sì tún rí tí wọn ò tí ì já mọ̀.
0: Ṣe rí gbogbo ìgbà tá a bá ń gbọ́ irú àwọn ìròyìn báyìí láti àwọn ìjọba tó wà lókèrè wọ́n ń ta wá lólobó ni bóyá àwọn ará bí wọ́n ti ń plan nǹkan kan tó fẹ́ ṣe so irú nǹkan tó sọ yìí ó yẹ kó ta ìjọba jí ni kí làwọn ará bí rí táwa ò rí káwọn náà wá bẹ̀rẹ̀ sí í ṣe ìwádìí wọn ṣe rí mo fẹ́ fún ìjọba Bola Ahmed Tinubu ní credit torí lẹ́nu ọjọ́ mélòó kan yìí àwọn soldiers wa àtàwọn ọlọ́pàá wa lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí wọ́n ń ṣe kílẹ̀ tí máa ń pèsè dẹ́ndẹ́ méje yàyà mẹ́fà àdúbàlẹ̀
2: wọn. Amòfin gudugudu méje.
1: Òun yàyà mẹ́fà.
2: Ó ní dẹ́ndẹ́ méje. Ẹ dẹ́kun amòfin dẹ́ndẹ́ méje ẹ padà sí ẹjẹ́ lójú ọjà náà ká tó wá bẹ̀rẹ̀ dẹ́ndẹ́ méje yín àti yàyà mẹ́fà yín.

0: Yaki.
1: Come on, just try to.
2: Hey, yeah. Mommy and daughter still struggling over this medicine palaver.
0: Kiki just doesn't like taking medicine.
2: Oh, have you tried Moxie? Moxie is a range of children's medicines that children love and won't resist. It works fast and tastes great.
3: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofenyramine. Available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
4: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
5: I said, you need to get this radio, me. 32 FM, you are okay.
6: My best friend, not
7: dead. Aki wakabo, Abofi.
8: Abofi, you're me, Ogunlola. Today, I say, go.
9: On your
7: Eh, Edak, mo. Now,
8: Edak,
7: Eh, Amofi. Amofi. Yeah. Edak, mo. Ogun, we lada, si. Gbogbo iseju ta ni meje pere ni a si gbodo gba ipe e iseju mefa iseju kan ese thank you
9: now mo ni awon soldiers to wa won sise gidigidi and I have confidence in them adupe lowo Bola Tinubu gbe to ta won de ologbo gbo awon adun ko like pe economy northern state here what they are be pop shake major to de be to lo so fun won pe awon non muslims won ba de pe awon infidel e wo gumi to toka kiri omo to ba sipa o la ngbe awon se won ri bi awa to ti ta ko pelu to sele ni ori awon na lati ran joba lowo awon ma gbe gbese ise gbe kon ma ran awon terrorist do beta
7: ese
9: awon awon terrorist ni ransom kon ma ba won lo negotiate awon gangan no dey ijogun ara won sile
7: ese wa mo
8: fun asun ma won ara le
7: ben 0705 50949 ati 0809 70949 plus
8: 2349062000949
7: eja pin iseju nlo
8: hello
10: Hello, Ekaro.
8: Ekaro,
10: yes, ma. Ekaro, ati bin
7: se. Ya bin pe Ekaro, ma.
10: Oki kafe titu na.
8: Ekaro, ma.
10: Opolo yin o ni joba loruko Jesu 32 FM ni jona. Ya Elizabeth ni latojo. Se gbogbo omo orile o mo ko gbo ranwo iru epo ti won jo. Loko ni ra ba gbogbo aye. Owo to ye ki won fi ra pa bi oja kan ni won fi re yo kan soso. Ka te loyin kan ma gbowo lori, ko gbowo lori die. Ele ti poju ta 20 ni kan ti gbowo lori ati profession ati gbogbo nkan ti eyan je ton ba do wo iranwo epo yen pada aro to mo orile o
7: ese ma hello e ka aro o ese yes sir
11: e jo se ogbo ri bi be abi ogbo ri lojo ori bi be no ogbo ri po ni so fi ni ta so re yi e lo won kan lo kunwo yen je
7: Hello.
12: Hello, Caro. Hello, Caro. Hello, Caro.
7: Federal location
12: ma wa reduce owo to ma fa won state ma wa reduce àwọn ẹ̀rọ báyìí láti kú bá dá sọ́bísìdì padà àwọn stéètì inú padà máa gé àwọn òṣìṣẹ́ lówó kọ́ọ̀lù dáadáa ọ̀hún ẹ máa gbé tó bọ̀.
7: Ẹ ṣeun ẹ ṣeun alàgbà tèmi tèmi. Hello.
8: Hello.
11: Hello.
7: Yes sir.
11: Ẹ káàárọ̀.
7: Ẹ ṣeun.
11: Adéyẹmọ Ládàpẹ̀ jẹ́. Ṣé ní owó tí wọ́n ń pín kí a sọ pé kò ní tó bẹ́ẹ̀ lọ ni? Kí ni ra ò bá sí? Káwọn náà dá owó tí wọ́n ń pín owó dá padà.
7: Ẹ ṣeun.
8: Ọ̀dà ká.
7: A dìde.
8: Amọ̀ ọ̀wọ̀ wálẹ̀.
7: Lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ adúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yìn tí ẹ ti bá wa dá sí ẹ má bínú àsìkò.
8: Ọkọ̀ wa ní
7: papamọ́ra. Ẹ má gbàgbé ẹ̀yìn tí ní tíkẹ́ẹ̀tì àmàlà lọ́wọ́ wa lọ́fẹ̀ẹ́ lórúkọ kábíyèsí.
8: Ọba Amidu Ajibade Ẹkẹrin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn.
7: Àwọn tí wọ́n ní lọ́wọ́
8: bẹ́ẹ̀ni
7: lórúkọ Alhaji Abdulateef Adiamo àti Reverend Samson Bàbá Akínrìndé Bàbá Àpèrire.
8: Bákan náà èyí tí a ti pè fún tíkẹ́ẹ̀tì Honourable Àbáyọ̀mí Fágbérinró Bíbíire SA Security lórúkọ Honourable Bímbọ Adékànbí.
7: Ẹ tá a bá ti dìde lẹ́yìn ní báyìí báyìí
8: ẹ
7: já sọ̀rọ̀ lórí àtẹ̀jíṣẹ́ àti gbogbo àwa tá a ní tíkẹ́ẹ̀tì lọ́wọ́ mi tá a tọ́jú ẹ̀ bó bá ti dọjọ́ náà àwa tọ́nà wá jìn
8: àwa tá a bá wà nítòsí ẹ lè gbà lọ́jọ́ náà kàn jẹ́ kàn indicate ká lè tètè clear everything. Kò jẹ́ ibi tí a rí mọ ní àárọ̀ yìí títí ìgbà míì tá a tún wá láǹfààní àti pàdé Peter Olásùpọ̀ Captain Pitu olórúkọ tèmi.
7: Olúbìnpẹ́ Fatsoye lóòkọ̀ mi Abijimọ̀.
13: Ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ́ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
14: Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
15: 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier Mọ́kọ́lá Ìbàdàn.
16: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé lárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ní àbóhun yòówù.

0: Bombé.
1: Alubata nrẹsẹ̀ jabata, onílù dùdùn fìdùnnú gbòwe àgbọ́dúnú. Bẹ́ẹ̀, alúṣẹ̀kẹrẹ ònàgẹrẹ. Torí bá méjì kọ́, 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
2: 32 FM 94.9
3: Laughter House
2: orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم

0: José, ẹ̀rọ
1: ọmọpàrà
0: máa hu aṣìfà ohun ọrọ̀ mẹ́tò nílùú mi.
1: Ẹ̀sẹ̀ yìí wọ́n gbé láti wọ̀nà zílò.
0: Wọ̀nà zílò mi ní ẹlùkọ́rọ̀ ẹni máa hu aṣìfà ohun ọrọ̀ mẹ́tò nílùú mi.
1: Aya kilo.
0: Aya 82 Suratul Isra.
1: Ẹlẹ́ẹ̀karùn-ún. Surat al-Shu'ara. Naam.
0: Bismillahir Rahmanir Rahim. Wallazi huwa yut'imuni wa yasqin. Wa idha maridtu fa huwa yashfi.
1: Mo ma para
0: fa idha maridtu wa idha maridtu fa huwa yashfi. Shu'ara. Ayah 79-80.
1: Allahu Akbar.
0: Ela kifa. بسم الله الرحمن الرحيم ولو

0: أولئك ينادون من مكان بعيد.
1: جزاكم الله خيرا.
0: برهودا وشفاء أكرمكم.
1: ما في فني نعم.
2: لا الحمد لله كي الله بنيسان. أما فعل سولوري. Niba iko to di pe a ma lo ibere eyo kan tabi meji ah ori ero ti a ma pe wa si o na ni 09062000949 tabi 07055000949 tabi
3: láta ti gbé ti pé ká ma lọ sí ọdọ àbá wọn nílùú kí atẹ́gùn máa bà wá sí ẹ pé ká wọn lọ mọ ni àbí ká wọn fọ wọn lóru àbí kò dáa kí a máa gbó lórí rúkìá fún àtà àṣírí adígun tá à ń ṣe.
1: bàbá ẹ̀yin ẹ dojúkọ náà a ti sọ ẹ̀yin ní kẹ́ ẹ máa ka nǹkan ìfura yín òun nípìnlẹ̀ tí àwọn ọba máa ká mọ ẹ pè kán nù ọmọ yín tó náà bá máa kéwú ìmọ kú ìran sọdọ òun rúkìá ọrọ ń bọ lórí eléyìí òkè tí ìsinsìn.
2: Tóbi jẹ́ pé n tí ẹ sọ̀rọ̀ rúkìá gan ẹlẹ́mí gbé lọ bá ń rúkìá.
1: N ti ń ṣẹlẹ̀ nu. Òun rúkìá náà dúró pẹ̀lú náà nípìnlẹ̀ nípò òdi wípé ojú tí ìjọba nìyàn mú gbà wọ́n àgbẹ̀ kan wájú bájú nígbà tí wọ́n bá ti rí oṣù sọ̀rọ̀ rẹ̀ nísìn wọ́n mọ̀ sọ wípé wọn ò mọ sẹ́ńbẹ̀ òun lọ bò ní. Ayo òun náà yí òkè.
2: Náà kí lórúkọ yín bẹ̀rẹ̀ tí ń pè ìbéèrè yín o.
3: Ìbéèrè mi náà ni pé tí yẹ̀bá wo àtọ́kọ sọ́lọ́run tó bá ń ṣàdúrà lórí nǹkan kan ṣàdúrà yìí sí gbà ẹni tí èèyàn tó lè ṣe.
1: Ọlọ́ni fàmọ́dá bàdàlà hàkì ilà dọ́là ẹ̀ ṣé ẹ rí ntí ètí ìmádùú àgbà ọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run kẹfì díẹ̀ hàn ní tí ń ṣàdúrà náà fún rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wo lèèyàn fi ń bọ́ lọ ńlò téèyàn pati wọ́n ní kò sí lápẹ̀rẹ̀ ni mo ń sọ o àwọn nǹkan kan wo lèèyàn ń jẹ tó lọ́wọ́ ọ̀fẹ́ téèyàn pati bákan náà irú àdúrà wo lèèyàn ń ṣe ọ̀nà wo gan ni ń gbà ṣe so because àdúrà náà ìbáàdà ni gbogbo òun yẹn náà là ń bọ̀ ní orí rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí yàn bá wá bọ́ gbogbo àwọn àlámọ́rí kéèyàn wá gbà pé àdúrà gangan ìsúmọ́ lọ́nà ọlọ́run fẹ́ ká máa súnmọ́ ó sì mọ̀ wá lóríṣiríṣi ẹlòmíì bẹ̀ tọ́lọ́ bá ti fún ní jí nfẹ́ nísìn ó ti gbàgbéra nu ọ̀hánu ẹlòmíì bẹ̀ pé àwọn ẹ̀rọ àmọ́ ọmọlẹ̀ afẹ́fẹ́lẹ́ ìṣọ́ ọ̀dọ̀ rẹ̀ wá ni.
2: sọ́lá-wàsọ́mọ́lẹ̀ amúrin kanáyà túlù buhu wa nkọ́dọ̀ lámúrọ̀ lásọ̀lá wà lásọ́mà anakumula títí ọ̀sẹ̀ tí ń bọ̀ kọ́lọ́hún kó gbà ní ìbádà
1: wasalaamualeykum warahmatullahi wabarakatuh.

0: Momentum. Breathe through it.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kọ̀nọ́fùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a

ìjẹ́wọ́ ní ló ń ṣogún kírò kó sọgbọ̀n kíyà yóò ṣàádọ́ta ẹgbẹ́ wo ní sóòjù ìbí yaya náà kú ni ẹ káàárọ̀. ẹ lọ́jà ìdí ẹ̀ ọlọ́run ṣàánú. ètò yìí ńlá fi gbọ́rọ̀ ìjàwó ọ̀fẹ́ ńbì kan kó mọ̀ wà ńbì kan kó mọ̀ pẹ́ńlẹ̀ wọ́kìlú mọ̀ ẹ kó

dálọ̀rọ̀ jọjọ́ wà láàrin ẹ̀yìn àti ẹ̀. Ẹ̀fẹ́ gbìyànjú lórí ẹ̀ tẹ́ fẹ́ kí agbègbèsẹ̀ kan lórí ẹ̀. 09062 Odometa 949.

ẹni ẹ bá jọ ń jà tọrọ ìjà jọ ń wáyé láàrin yẹn jẹ agbẹgbẹsẹ lórí ẹ la ọkọ síyàwó ọrẹ sọrẹ ẹgbọn sàbúrò ẹni tí ń bá ń ṣẹlẹ̀ ìjà gbọ́ ká gbẹ̀gbẹ́sẹ̀ lórí ẹ̀ ìgbìyànjú ká gbà lórí ẹ̀ lórí facebook mo ti rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń wò mí mo ti rí kọ́mẹ̀ntì ọ ń bọ̀ lọ́dọ̀ yín kọ̀pẹ́kọ̀pẹ́ 09062-9499 09062-9499

0906 2 odometer 949. Ẹni ọ̀rọ̀ jọ ń ṣe bí ìjà láàrin yín tẹ fi agbẹ́gbẹ́sẹ̀ lórí ẹ̀. Ọkọ síyàwó ọ̀rẹ́ sọ̀rẹ́ alájọgbé.

mọ̀ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ọjọ́ Friday àtọjọ́ Saturday ni. Aago mọ́kànlá lọ́jọ́ Friday, aago mọ́kànlá lọ́jọ́ Saturday, Saturday. Pékàrà kan lè tó ja odọ́lọ̀ yìí, ẹ mọ bó yóò tiẹ̀ ti rí ẹmọ bó ti máa jẹ́. Ọlọ́wọ́n ọba lójórí bẹ́ẹ̀ kì í ṣẹ̀dé èèyàn.

0: tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ní 94.9.
1: Ẹ lè wá disappointed.
2: Àsìkò tó fún ìròyìn láti ìkànnì 32 FM 94.9.

0: Ekason. Eyi ni akojopo oroyin agbaye lede Yoruba nikani 32 FM 94.9. Ta kale si Laughter House, ori oke tente Premier, Mokola Ibadan. Peter Olasupo lo ni royin. Saju egbe awon koko to wa ninu royin tuni. Peter Obi lo ti ro gbogbo awon oludije eleitan figa agbaga ninu eto dibo gbogbo odun 2027. Lati jowo ara won sile fun ayewo fini fini. Gomina Adeleke ti gbosuba rabande fun are Bola Tinubu latari ati bo se faye gba eto dibo gomina to waye nipinle Osun lati lo nirowo rose ti kosi nemo karuru ninu. Labala royin le okere orilede America lo ti fesun kan arabirin kan fun esun wipe o ngbero lati bi adoku sowo si Capitol Building iyen ni New York ni le America. Labala royin re daraya ajo EFCC ati ICPC tan gbogun ti wa baje un awon ajebanu ni ati fi wepe awon loga loga ajo NFF ile tere tere bolu ni le Nigeria lati wa salaye owo kan ile ti ijoba apapo fun won tin lo bi billionu mejila naira. Lago amuludun jide kosoko lo ti soro sita idi pataki ti ogogo ko fi le tese lebo ohun to nbe nile nipa itoju re iroyan re lekun rere. Eni ti se dije fun ipo are labe egbe oselu ti Nigeria Democratic Party NDP Peter Obi lo ti ro gugu awon oludije yoku ti o kopa ninu eto dibo gugu odun 2027 lati ri daju pe won bo sita gbangba walia wa bere si ni salaye awon ati ma se bo won to nti awon weri ati awon nkan miran ti awon ara ilu ba fe mo nipa won bakare ni ke gbaradi lati dance ogologo awon bere ti awon ara ilu ba nfe to ni o se pelu ati dari orilede yi. Peter Obi lo soro na jade ninu ipade apero oniroyin eleito se to fi bere ipolongo ibo re iyen ni ile re to wa ni Onitsha nipinle Anambra loni eni to gba kan ri je gomina ipinle Anambra ohun je odi mimo pe oludije fun ipo are kankan ko gbodo sa sabe ikakan tabi ipo agbara tabi ko rogbo kun wi pe ohun yo yan enikan lati wa soro loruko ohun lasiko to ba nse ipolongo ibo gege bi Peter Obi se wi oni ogologo awon omo Nigeria o na lo to te si nfe lati gbo ohun ti oludije kokan tan ba ni fun orilede Nigeria to nti ati mo se bo ati awon akosile to nti iwe eri ko wa won to si ni se pelu bi won o se se isakoso bi ilu ba dibo yan won ke si fi ara won sile fun ayewo fini fini latodo awon ara ilu. Ewe bi ipolongo ibo are for 2027 se bere ti ofin titi leyin lati ojoru ojo kokan dini ogun osu kejo odun ta waye ogoro awon omo Nigeria ni ti bere si ni ro awon oloselu lati dagun la si pa kaleke be ni kan ri daju wipe won faye gba alafia lati joba nigba tan ba koroyin wa ni kan 32 FM 94.9 soro gudele olanre waju okan lara awon woye ilu omowe Tunde Amzat loro ogunlogo awon oloselu ati awon alatileyin won lati mo so alafo tin be laarin gbogbo awon egbe oselu di awo eleyi to ni se pelu ara won nigba tan bere si ni soro ipe bo tile je pe egbe oselu pin ko wa awon sototo ko gbodo je idi pataki ti won o fi korira ara won ti won o pinra won niya tabi ti won o fi mo fa pa kaleke laarin awon omo Nigeria
1: ti a ba ti sojo lati le kopa ninu eto gbogbo to n bo niwaju wa ohun ni pe ki a gba pe a se ona lati ni awon adari wa ohun ni anfani ti eto gbogbo fun wa ka wa ri pe a yin awon adari naa ni idisi ilana ti kò fa wàhálà tí kò mú òkú tìǹbù dání tó fi jẹ́ pé àǹfààní tí máa ti ẹ̀yìn ìjọba àwa ara wa wá yóò bá aláàyè tó ẹni tó bá wà láyé tó wà láàyè lónìí ọ̀pọ̀ ìjọba tuntun ṣe àǹfààní. Ẹ̀sìn lè sọ fún wa ni pé táwọn bá kópa nínú ìjàgídíjà kan ká gbé àwọn nǹkan tí a bá fẹ́ kí àwọn aṣíwájú wa tó ń ṣe fún wa àti fún àwùjọ wa ni ká gbé síwájú wọn ká sì pè wọ́n níjà ní ọ̀nà oníwó gbà dé ilé òfin wá sí ìgbìmọ̀ṣẹ́. Wọ́n ṣe wí pé kí a bára wa jà ká yanra wa lójì àbí ká di olóde ara wa.
0: Bákan náà ẹni tó ti ń bọ́ sí ìpele ọ̀jọ̀gbọ́n lẹ́ka tí ó ti ń kọ́ni nípa ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn ní fásitì ti Lead City nílẹ̀ Ìbàdàn ọ̀mọ̀wé Báyọ̀ Búsàrí rọ gbogbo àwọn tọ́rọ̀ kan gbọ̀ngbọ̀n láti rí dájú pé gbígbájúmọ́ ìpolongo ìbò wọn òun náà ni ó ní ń ṣe tààràtàrà pẹ̀lú ohun tí àwọn aráàlú ń fẹ́ àti bí yóò ṣe ṣàǹfààní fún àwọn ọmọ Nàìjíríà. Ọ̀mọ̀wé Báyọ̀ Búsàrí nẹ́wà kìlọ̀ fún àwọn olóṣèlú láti mọ̀mọ́ sọ òkú ọ̀rọ̀ takora wọn tàbí àwọn ọ̀rọ̀ kò bákùngbé tó ń ti àwitunwi asán.

0: ẹgbẹ́ abájú sọ́jọ́ láti lè kópa nínú ètò ìdìbò tó ń bọ̀ níwájú wa. Ó ní pé kí a gbà pé a tẹ ọ̀nà láti ní àwọn adarí wa. Ó ní àǹfààní sí ètò ìdìbò fún wa. Dáwárí pé a yan àwọn adarí náà ní ìlànà tí kò pa wàhálà tí kò mú rògbòdìyàn dání. Ó fi jẹ́ pé àǹfààní tí máa ti ẹ̀yìn ìjọba àwa-ara wa wá ní òbò aláyé, ní òbò aláyè, ní òbò alálàáfíà. Ọ̀rẹ́ ni tó bá wà láyé tó wà láyè ló ní ọ̀pọ̀ ìjọba tó kàn ń ṣe àǹfààní. Ẹ̀sìn lè sọ fún wa ni pé ká má bàa kópa nínú jàgídíjàkan. Ká gbé àwọn nǹkan tí a bá fẹ́ kí àwọn aṣíwájú wa kán ṣe fún wa àti fún àwùjọ wa ni ká gbé síwájú wọn ká sì pè wọ́n níjà ní ọ̀nà oníwó gbà. Tí ilé òfin wá sí ìlú ìmúṣẹ. Wọ́n ṣe pé kí a bára wa jà ká yanra wa lójú tàbí ká di olóògbé ara wa.
1: Ìmọ̀rin fún àwọn tí wọ́n máa bẹ̀rẹ̀ sí polongo ìdìbò yẹn òun ni pé kí wọ́n jọ̀ ọ́, kí wọ́n má fi tọrọ ẹ̀sìn ṣe, kí wọ́n má fi ti ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ṣe, kí wọ́n dẹ̀ bá àwọn tí wọ́n tẹ̀lé wọn sọ̀rọ̀ ká lè torí pa fẹ́ dìbò kí káwọn èèyàn máa kú, ká máa pa àwọn èèyàn nípakúpa. Ìkejì tó ni pé àwọn tó fẹ́ dìbò, àwọn voters, agbára náà ní lọ́wọ́ tí wọ́n mọ̀ ó ju dà lọ kí wọ́n lo agbára yẹn. Ẹ̀kọ́ náà máa ń ní àǹfààní láàrin ọdún mẹ́rin kí wọ́n lo agbára yẹn láti tú yáyá jáde láti.
2: Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke ló ti gbósùbà rabandẹ fún ààrẹ Bọ́lá Tinubu fún fífààyè gba kí ètò ìdìbò gómìnà tó wáyé lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún tá a wà yìí nípínlẹ̀ Ọ̀ṣun kó lọ nírọwọ́rọsẹ̀ láì tọwọ́ bọ ètò ìdìbò ọ̀hún bí tí wò mọ́. Gómìnà Adémọlá Adeleke ni tó sọ̀rọ̀ ọ̀hún jáde lẹ́yìn tó ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Tinubu nílé ìjọba nílùú Àbújá. Ó ṣàpèjúwe ààrẹ gẹ́gẹ́ bíi bàbá orílẹ̀-èdè. Ó ṣàlàyé pé ààrẹ Bọ́lá Tinubu òun náà ló tọ́ kí òun gbósùbà rabandẹ fún látàrí bó ṣe bọ̀wọ̀ fún ìlànà ìṣèjọba àwarawa. Gómìnà ló sọ̀rọ̀ ọ̀hún jáde lásìkò àbẹ̀wò eléto ni òun ṣe láti dúpẹ́ lọ́wọ́ ààrẹ fún bí ààrẹ ṣe rí dájú pé ètò ìdìbò ọ̀hún lọ nírọwọ́rọsẹ̀ tí kò sì ní mọ̀gòmọ̀gò nínú. Adeleke ẹni tí gbogbo ìlú nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n dìbò yàn pẹ̀lú ìbò 1,193,773 ìyẹn 511,067 léyìí tó fi jáwé olúborí mọ olùdíje fún ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Bọ́lá Oyèbámíjí ẹni tó ní ìbò 1,402,400 ilé tó lé 1,495 444,815 léyìí tí Adeleke sì jáwé olúborí ní ìjọba ìbílẹ̀ 19 nínú ìjọba àbílẹ̀ 30 tó ń bẹ nípínlẹ̀ Ọ̀ṣun. Nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo àwọn oníṣẹ̀ṣe oníṣẹ̀ǹbáyé nípínlẹ̀ yìí òun náà ni ẹ ti rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn orí adé ìjìgbara àlẹ̀kẹ̀ tí ń bẹ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ láti parí aáwọ̀ ọ̀hún dún kù tí ń bẹ láàrin wọn fún ìfẹ́ àti jẹ́ kí àlàáfíà ìṣọ̀kan àti ìdàgbàsókè tó lóore kó dé bá ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìdàwọ́ ẹ̀bẹ̀ ọ̀hún ló wáyé látẹnu ààrẹ ìṣẹ̀ṣe tìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Omikunmi Ẹgbẹ́làdé lásìkò àyájọ́ ọdún ìṣẹ̀ṣe ìtọ́dún yìí tó wáyé ní pápá àṣírí ti ilé kan sàlámì tó wà nílùú Ìbàdàn ti ṣolúlo ìpínlẹ̀ Ọ̀yọ́. Olóyè Ẹgbẹ́làdé tẹni omi ń kó àwọn látàrí aáwọ̀ gbogbo tí ń wáyé láàrin àwọn orí adé ìjìgbara àlẹ̀kẹ̀ léyìí tẹ jẹ́ odi mímọ̀ wípé gbogbo àwọn ìkùnsínú ohun aáwọ̀ ti ń bẹ láàrin àwọn orí adé náà òun náà ló lè ṣe àkóbá fún ìtẹ̀síwájú àti àlàáfíà ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú ọ̀rọ̀ àpilẹ̀kọ àyájọ́ ọdún ìṣẹ̀ṣe tọdún yìí adelé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ amòfin Báyọ̀ Lawal ẹni tí igbákejì olórí òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà yẹn Kazeem Adeniyi ṣojú fún ọ̀rọ̀ àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ láti jẹ́ kí àlàáfíà kó mọ tẹ̀síwájú kó sì mọ jọba kí ìṣọ̀kan kó sì wà láàrin àwọn aráàlú. Bákan náà ló jẹ́ ọdún mọ́ pé ìfọwọ́sowọ́pọ̀ láàrin gbogbo aráàlú láì wo tẹ̀sìn kan àbí ẹ̀yà kan òun náà ni a fi lè kó ipa tó jọjú tí àlàáfíà àti ìdúróṣinṣin eléyìí tí à ń jàǹfààní nípínlẹ̀ ọ̀yọ́ yóò fi mọ tẹ̀síwájú ẹni tó ṣojú olùbàdàn tilẹ̀ ìbàdàn níbi ètò ọ̀hún balógun ilẹ̀ ìbàdàn ọba tajudeen ajibọlá òun náà ni a ti ké pé gbogbo àwọn ẹlẹ́sìn pàápàá jùlọ láti fààyè gba àjọṣepọ̀ tó dánmọ́ran tí wọ́n sì kìlọ̀ fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ yìí kí wọ́n yàgò fún ohunkóhun eléyìí tó bá lè fa ìjà ẹ̀sìn. ẹ̀wẹ̀ ọ̀kan lára àwọn olùgbé ilẹ̀ ìbàdàn adéwálé victor ló ti képe ìjọba àpapọ̀ nàìjíríà láti tètè wá ojútùú sí ọ̀rọ̀ bí àwọn nǹkan ṣe wọ́n gógó tó jẹ́ pé ìgbésí ayé láti lò báyìí òun náà ni ó ná ni owó gọbọi nígbà tó ń bá akọ̀ròyìn wa níkànnì 32fm 94.9 nìbàdàn sọ̀rọ̀ victor jọdí mímọ̀ wípé yíyọ owó ìrànwọ́ orí epo ló ti ṣe àkóbá tó sì ti mú kí nǹkan ó le fún àwọn mẹ̀kúnù ilé tí ogunlọ́gọ̀ ọmọ nàìjíríà ń kojú báyìí wọ́n wá rọ ìjọba láti dájú pé wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó tọ́ láti bomi síbi tí bàtà gbé ń ta àwọn ọmọ nàìjíríà kí wọ́n sì wá ojútùú sí bí àwọn nǹkan tẹnu oúnjẹ àti àwọn nǹkan gbogbo eléyìí tí ọmọ orílẹ̀ tí wọ́n nílò láti mú kí ó rọrùn fún wọn bákan náà ni ara wọ́ ẹ̀bẹ̀ sáwọn aláṣẹ láti gbájúmọ́ àwọn ìlànà òfin tó tọ́ tí yóò mú kí nǹkan rọrùn fún ọmọ nàìjíríà tó ń ti ìgbáyé gbádùn wọn.
3: Báyọ̀ sọ́sìtì nígbà tí wọ́n fẹ́ yọ wọ́n ní yóò ràn wá lọ́wọ́ kí nǹkan lè rọrùn fún wa ṣùgbọ́n nígbà tí a rí pé wọ́n yọ tán wọ́n tún padà fi kún tó ń ṣe wá ni ọ̀pọ̀lọpọ̀ tó ní mọ́tò lè gbé mọ́tò jáde mọ́ ẹbẹ́ ni ó bá jẹun kánú ní òòrè epo ọ̀pọ̀lọpọ̀ kan wọ́n ń sọ́bà ní at least ṣe báwọn náà ń travel lọ lókè wọ́n rí tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n bá láwọn yọ sọ́sídì ọ̀ wọ́n fi táàsì kún nǹkan aláàlú kan máa jèrè rẹ̀ ibi ló ti yà wá lẹ́nu tá a dirí wípé gbogbo tí wọ́n bá láwọn ṣe ara wọn náà ló ń pé bọ̀ iṣẹ́ aráàlú.
4: Sọ́sídì tí wọ́n ní wọ́n yọ tí wọ́n ń sọ pé nǹkan lójú tiwa ká tó yọ rárá burú tó bá ṣùgbọ́n nígbà tí wọ́n yọ gan gbogbo nǹkan ló wọ́n mo mọ iye tí mo fi ń repo tẹ́lẹ̀ mo dẹ̀ mọ iye tá a fi ń repo ń sìn so ohun tí mo kàn lè rí pé ó tó yọ fún èmi ni pé ó gbọ́n owó jáde lápò mi sí gbogbo àti mẹ́ńtẹ́ àti nǹkan oúnjẹ ni o àti epo tí mò ń lò ní bóyá bí oṣù méjì tẹ́lẹ̀ lówó epo yẹn kò ju tí máa lò ní ọ̀sẹ̀ kan sí so bá ṣe yọ sọ́bsidì bóyá pé wọ́n yọ àlàáfíà wọ́n yọ fọkànbalẹ̀ wọ́n yọ ìsinmi kúrò nínú ayé àwa tó jẹ́ aráàlú jẹ́ aráàgbè tó dẹ̀ ti wà ń bí pẹ́ díẹ̀ sọ́bsidì yẹn kò ní géènì kankan fún àwa wọ́n lè máa pariwo ẹ̀ ní ọ̀dọ̀ wọn pé bóyá owó pọ̀ ní àpò ìjọba ṣùgbọ́n ní owó aráàlú ó gbọ́n owó jáde kúrò lápò wá sí.
2: lágbo amúlùúdùn ọjínì àgbà ọjà eléré orí ìtàgé jíde kò sọkọ tìràwọ ẹbẹ sáwọn olólùfẹ àwọn alábàáṣe tó fi mọ àwọn òṣèré orí ìtàgé àti àwọn olólùfẹ wọn eléyìí tó ní kí wọn tẹsíwájú nínú gbígbàdúrà fún òṣèré ní taiwo azan tí gbogbo ayé mọ sí ògògó kò sọkọ ẹni tó sọrọ tako àwọn ọrọ kan tó ń jẹ jáde ó ṣàlàyé pé àwọn mọlẹbí ògògó ìdí pàtàkì tí wọn kò fi lè gbé òṣèré náà lọ sí ibi tó ti lè gba ìtọjú abẹlé àti bí àwọn èèyàn ṣe ń fún wọn ní àmọràn láti tẹsẹ lébọ ọrọ ọhún àti àmọràn nípa ìtọjú eléyìí tó tún lè péye nínú àtẹjáde tó síta lójú òpó ayélujára kò sọkọ jẹ kó di mímọ ipò eléyìí tí ètò ìlera ògògó wà báyìí àti bó ṣe léwu púpọ̀ láti gbé kúrò níbìkan lọ sí ibòmíràn pàápàá jùlọ ogunlọ́gọ̀ àwọn àmọ̀ràn tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fi síta ló ti á ṣèkìlọ̀ fún àwọn olólùfẹ́ àti àwọn tí wọ́n ń béèrè bí nǹkan ṣe ń lọ tako ogunlọ́gọ̀ àwọn nǹkan tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní gbà wọ́n lámọ̀ràn láti bẹ̀rẹ̀ sí nílò tó jẹ́ ti abẹ́lé àti bó ṣe lè ṣe àkóbá fún ipò tí ìlera òṣèré náà wà bẹ́ẹ̀ bá nílò yìnyín àjẹ́ àjọká bómi ìtẹ́fẹ́ fitó alẹ́ tí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí 32fmnews@gmail.com ìròyìn kò ní jù báyìí lọ fún tọ̀sán tòní ìròyìn ọ̀hún jẹ́ kíkójọ látọwọ́ akínwálé abolúwádé peter ọláṣùpọ̀ ló ti ń ròyìn ẹ̀ máa yá ṣe o.

0: ṣe mọ. Bá a ṣe lè dá èèyàn Ọlọ́run mọ̀, kì í ṣe ohun tó mú rárá. 170 million o ni wọ́n sọ pé gbogbo àwa tá a wà lórílẹ̀-èdè yìí. Kò sí ẹni tí ò ní wọná lórílẹ̀-èdè yìí. Yàtọ̀ sí àwọn mẹ́ta tí mo sọ, inú ẹbí mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta sì wà. Kódà ìyàwó mi ò sí níbẹ̀, àkọ́bí mi ò sí nínú wọn. Kò yẹ yín fún ara yín lẹ̀ o. Ní wọ gan tí mò ń wò yìí, kò sí bó ṣe ni wọná. Nílé-iṣẹ́ tẹlifíṣàn tí mò ń wò, gbogbo ẹ̀yin kámẹ́rámánù tẹ dúró tẹ̀ ń wò mí, gbogbo yín lẹ̀ wọná fa. Títí dórí àwọn olórí yín, bó bá sọ̀rọ̀ wọn ni kò mú kan, bó bá sì mú kan o lè rí nǹkan re. Ibẹ̀ ló máa balẹ̀. Live program, kí ni jẹ́ live program? Kí ni jẹ́ live program láti sọ òótọ́ ọ̀rọ̀? Ẹ ń sọ, ẹlẹ́ǹgbà àwọn èèyàn kàǹkàǹkà wá síbí, ẹlẹ́gbẹ́ pásítọ̀ wá síbí, àti ẹ̀gbọ́n ti pásítọ̀, ṣe báwọn ẹlẹ́sìn kejì wa nu. O tún wá ń sọ pẹ̀lú gboyà. Ẹni ẹgbẹ́ babaláwo tó mọ fá.
1: Ẹ ṣeun.
0: Bá a ṣe lè dá èèyàn Ọlọ́run.

ìbéèrè tí mo fẹ́ béèrè lónìí ìbéèrè tí mo fẹ́ béèrè lónìí ó ní í ṣe pẹ̀lú Ọdúnladé Adékọ́lá ẹni bá sì gbà yóò gba ẹ̀bùn pàtàkì ẹni tó bá gba àwọn ìbéèrè mi lórí Ọdúnladé Adékọ́lá ẹ̀bùn pàtàkì ń bẹ tó ń tọ̀hún ó gbà

0: A sọ pé Samu Alájọ.
1: Samu Alájọ kì í ṣe action film. Kò ṣe action, kò ṣe kankan bẹ, kò ja, kò ṣe tọ́gì, kò ṣe lè, kò ṣe kankan. Akoko ko sakoko e seun. Eni kan be nbe won era kun. Hello, e ka son. Hello, e ka son o.
2: Hello, sir, e ka
1: son. E ka son ma, se dada ni ma.
2: Yes, sir, bide mi ni lati agbaje.
1: Bide mi lati agbaje. O ya so fun mi ere marun ti Odunlade Adekola ti je action to je pe bi action bi nkan lo se ninu e ti ki se awon ere to se se o.
2: Mo ku olosha
1: o de ni oha.
2: Sola Arikusa
1: o de di oha.
2: Sunday Dagboru
1: o de ta oha.
2: O ti se
1: Wọ́n tún ṣe ewo.
2: Wọ́n tún ṣe. Òṣà.
1: Òṣà, kí ló ṣe òṣà?
2: Ọtúnlade Adékọlá náà ṣe.
1: Ẹ má wọrí, ẹ ṣeun. Àwọn ìbéèrè tó simple. Hello. Ẹ káàsán máa orúkọ níbi tẹ ti ń pè.
3: Mo fẹ́ wáyà máa ààrẹ lọ láti ọdún ìgbé
1: ni. Láti kí lẹ pè é?
3: Láti Olúǹde. Bẹ́ẹ̀ni.
1: Ẹ fún mi ní orúkọ eré mẹ́ta péré tí Odúnlade Adékọ́lá ti ṣẹ̀fẹ̀.
3: Ọ̀pá kan.
1: Mílíìkì tútù.
3: Bẹ́ẹ̀ni.
1: Ó de ní o.
3: Ó tún ṣe ní Monday ọmọ àdúgbò.
1: Monday ọmọ àdúgbò action ni, kìí ṣẹ̀fẹ̀ kò ṣẹ̀fẹ̀ nínú Monday ọmọ àdúgbò. Ẹ̀fẹ̀ ọ̀pá kan ẹ ti mú kan ìkan wà tó popular báyìí tó jẹ́ pé lórí YouTube yín máa ń pariwo ẹ̀ káàkiri.
3: Samu Alájọ
1: ó kù kan.
3: Ẹ gbà
1: ó simple, eré tó simple ni, simple ẹ ṣeun máa mi, ẹ gbàjọ mi. Àwọn nǹkan tó simple, very simple, straightforward ni mò ń béèrè o. Hello, ẹ káàsán. Ẹ káàsán sà, orúkọ yín àti ibi tẹ ti ń pè wá.
4: Bídé mi ló ń sọ̀rọ̀ Adébáyọ̀.
1: Láti bo.
4: Gate.
1: Ṣé ẹ rí fíìmù kan wà tí Odúnlade ti sọ wípé àbí wàá gba mílíìkì tútù àti mọ̀tínà tútù, kí lorúkọ eré yẹn?
4: Ọ̀pá kan
1: àwọn actor méjì míì tí wọ́n jẹ́ ẹlẹ́fẹ̀ wo ni wọ́n wà nínú eré yẹn? Kẹgbà ẹ̀bùn.
4: Sanyeri,
1: kí lorúkọ Sanyeri orúkọ rẹ̀? Ó dà orúkọ òṣèré mi wo ni tún bẹ́ẹ̀
4: Kamilu Kompo,
1: torí wípé ẹ kàn gbìyànjú, ẹ má kú òǹbẹ o, ń fún ẹ gbà dáadáa bí mo ṣe fẹ́ kẹ gbà, àmọ́ torí pé ẹ gbìyànjú ẹ o. Ṣé pupa lẹ̀ ń lò ni àbí yẹ́lò àbí rẹ́d?
4: Pupa yẹ́lò.
1: Yẹ́lò lẹ̀ ń lò. Ó yẹ bá ń pè.
4: 081 40 57 57 again
1: 57
4: 77
1: torí pé ẹ gbìyànjú ẹra fihàn ṣe káàdì tẹ fi pè, ẹ gba ìbéèrè mi.
4: Okay,
1: o ti lọ bá àwọn ẹ ṣeun.

0: or over the counter. We're the best medicine you can get.
1: 32 FM, 94.9.
2: Fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣá ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK ẹ̀ wà.
6: Ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, aga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Besnai Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
8: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀
9: Happiness is a choice that we want you to make always. Choose to be happy. Choose 32 FM 94.9 Ibadan.

0: 32 FM 94.9 Laughter House Orioke Tete Premier Mokola Ibadan.
1: Show me your 32.
2: Omo Olorun ni ki ma mari ni lati e. Ki la ba ma je bayi.
3: This skit was performed by Goroso Ekiti.
4: 32 FM, 94.9.
5: Grande circo, cabeça, Nani, Montinho, Ronaldo, isolado. Vamos ver, leva no Brasil, Ronaldo. Leva no Brasil, Ronaldo. Bate, gol, gol, gol, gol, gol, gol, gol. É gol! É gol!
6: Sporting Cristal.
7: Sporting Cristal.
8: Sporting Cristal.
7: Sporting Cristal.
9: 22 years, the old Arsenal artillery has lain silent and dormant, gathering dust, gathering doubt, but this season has lit the fuse. After 22 years of gloom, it's about to go boom! The Arsenal cannon fires again!
10: Won ti so tele wi pe oju lo pe si ipade ki jina leyin odidi ojo mokandin ni adorin ile ti ligi legacy ti o pari ni eni ojo kerin le ni ojo kerin le ni ogun ninu osu elekerin ile ti a lo tan ninu odun ile ita wa edije ligi legacy ni gbeyin gbeyin yo tu pada gbina ya pada leni ni papa isere awon olubori ni papa isere iko ile to gbade ligi legacy ni sa to koja yin iko Arsenal nigbati won mo koju iko Coventry City ile to se wipe laarin odun marun o le ni ogun on la won ti ko pa ninu dije to ni se pelu ligi legacy ni ti agbo je won to wipe ninu dije ligi abale keji atabala leketa o na ni won ti npo pa latodun 2001 sugbon nigbeyin gbeyin oluko ni Frank Lampard ni sa to koja o gbade ligi abale keji legacy o si so iko Coventry City na di iko ile ti o mo ko pa ninu dije ligi legacy iko to gbade ligi legacy ni sa to koja ati ko iko Arsenal atawon ati iko to gbade ligi abale keji iko Coventry City won jo koju ara won ninu fese won se ile ti o je akoko ni ti sa ile ita wa ninu dije ligi legacy be gedere ninu ligi won lorile de France na won no gbina ya leni to ipe iko Marseille oyen iko Olympic Marseille lato ile de France atawon ati iko Strasbourg lato ile de France awon mejeji na o jo bere ligi le France ni sa ta wa won jo ko kini won jo bere leni gangan bo ti o le je pe lati ose to koja ohun ni ligi won lato ile de Spain yen ikidije Spanish La Liga won lawon ti bere ti won sugbon to je pe ose gangan lawon alagbara mu soro nipa iko Real Madrid atawon ati iko Barcelona ose awon bere ligi ti won tori pe lopin ose ati ko Real Madrid ati ko Barcelona won bere ti won sugbon awon kan na gba ifese won se leni to pe ninu de ligi won lorile de Spain ati ko Real Sociedad atawon ati ko Real Betis awon ni won side kini ohun ninu ligi won ti won ni ati beyen na la fin ke wa ta jolufe ere idaraya ma pa ju lo wa ta jolufe eto ige ni eni ikan ni aderin iposonu 32 FM 94.9 on la fin ki yin kabo sori eto ige ni role eto ni akinkunmi dolapo nloko ti mo nje the sporting director aku wole patapata fun gbogbo wa ta jolufe ere idaraya ta tin da fun tolo ta tin duro de ligi ka kiri nilẹ̀ Europe ni gbẹ̀yìn gbẹ̀yìn o ti padà dé ibo ni létí ikọ̀ tẹ̀yìn tẹ̀lé ibo ni wọ́n parí sí ní sáà tàwẹ̀ lórí ètò ìgé ní ọ̀lẹ́ yìí a tu oríṣiríṣi nǹkan tó pọ̀ lórí àwọn líìgì lọ́lọ́kan ọ̀jọ̀kan ṣùgbọ́n kó tó di ká bẹ̀rẹ̀ sí ní túkí ní ọ̀hún náà ká wọnú àwọn ìròyìn lọ́lọ́kan ọ̀jọ̀kan ilé tó wà lẹ́dọ̀ ike bó ṣe jẹ́ pé líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì ó gbìnà ya àwọn olùkọ́ni lọ́lọ́kan ọ̀jọ̀kan wọ́n ti ń mọ̀rọ̀ bọ́de lórí ọ̀rọ̀ ikọ̀ kan àbí omi kádẹ́kọ̀ látorí ikọ̀ bí agbábọ́ọ̀lù Liverpool tó wípé lásìkò ilé ìtawà lẹ́yìn wàhálà tó ṣẹlẹ̀ nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀sọ́rẹ̀ kan ilé tí ikọ̀ Liverpool tí wọ́n gbá ní ẹ nígbà tí wọ́n gba ìdíje preseason lọ́wọ́ ní àti bẹ̀yẹ lẹ́yìn tó yẹ pé ìkànnà agbábọ́ọ̀lù wọn ilé tó ṣẹ̀ṣẹ̀ dé láti ibi tí wọ́n ran lọ yẹn Tsimikas tó yọ ìfúnpá balógun tí wọ́n mú fún tí ó yọ tó dẹ̀ jù sílẹ̀ lẹ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn lẹ́ni olùkọ́ni Andoni Iraola ti padà kéde ó ti kéde wípé ní sáà ilé ìtawọ̀ fẹ́ mú ẹni tó jẹ́ Virgil van Dijk òun náà ni ó jẹ balógun nínú ko ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool tó dẹ̀ pé Alisson ni ó jẹ igbákejì àtọ̀hún àti Joe Gomez ni wọ́n dúró gẹ́gẹ́ bí igbákejì bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé agbábọ́ọ̀lù míì tó tún wà nínú àwọn olùkọ́ ilé ti olùkọ́ni Andoni Iraola tó jẹ́ olùkọ́ni tuntun nínú ko Liverpool tókè òun náà ni agbábọ́ọ̀lù lọ́wọ́ àwọn igungun wọn bí orílẹ̀-èdè Hungary yẹn Dominic Soboslai òun náà wà nínú àwọn ẹni tó jẹ́ igbákejì balógun ní ẹ nínú ko Liverpool ní sísá àtàwẹ̀ ká sì dúró lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú balógun torí wípé ikọ̀ Tottenham Hotspur náà balógun tó jẹ́ olùkọ́ni wọn ní àti bẹ̀yẹn mú sọ̀rọ̀ nípa olùkọ́ni Roberto De Zerbi ó ti padà kéde lẹ́nu wípé lẹ́yìn tí kú ti Romero tóun ti lọ darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atlético Madrid ní ẹ lórílẹ̀-èdè ti ìtàló lórílẹ̀-èdè Spain ò jàre lásìkò tàwẹ̀ ó ní Mikel Van de Ven ti ṣe agbábọ́ọ̀lù wọn lọ́wọ́ ẹ̀yìn míì látorílẹ̀-èdè Netherlands yẹn òun náà ni ó jẹ balógun fún ikú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Tottenham Hotspur nísà ilé ìta àwọn olóòkan ìgangan nísà ilé ìta ti bẹ̀rẹ̀ lẹ́nu torí pé àwọn olóòkan mọ́ ó ti dé padà ó ti wà níwájú wa lásìkò ilé ìta rẹ̀ ká kó lórí ọ̀rọ̀ rẹ̀ ká yá díẹ̀ náà nínú ìdíje tó níṣe pẹ̀lú ìdíje Formula One torí pé ìdíje Dutch Grand Prix òun náà gbìnàyà lẹ́nu tẹ̀lú bá ṣe kọ̀wé pẹ̀lú bó jẹ́ pé a ṣe kọ̀wé ẹ̀ bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé ìgbáradì fún sprint race òun náà ni wọ́n ṣe ní bóyá bí wákàtí mélòó kan sásìkò tó dẹ̀ pé awakọ̀ fún iléeṣẹ́ ti Mercedes mú sọ̀rọ̀ nípa George Russell òun náà ló ṣe dáadáa ní àti bẹ̀rẹ̀ tó parí sí ipò àkọ́kọ́ nínú ìdíje tó níṣe pẹ̀lú títí ìdíje ti Dutch Grand Prix eléyìí tó ń lọ́wọ́ lásìkò ilé ìtawẹ̀ bákan náà fún ikọ̀ Arsenal tó gbadé líìgì lẹ́gẹ̀ẹ́sì ní sáà tó kọjá wọ́n ti kéde lẹ́nu wípé àwọn ti gbé agbábọ́ọ̀lù lọ́wọ́ yìí láti inú kọ Aston Villa mú sọ̀rọ̀ nípa Ezri Konsa wọ́n ti kéde ẹ̀ lẹ́nu wọ́n dẹ̀ ti fọmọkùnrin ní aṣọ agbábọ́ọ̀lù ẹlẹ́ẹ̀kàrùndínlógún number 15 òun náà ni aṣọ eléyìí tí wọ́n fún Ezri Konsa nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal bákan náà agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín agbábọ́ọ̀lù lọ́wọ́jú lè ti ikọ̀ Chelsea lọ gbé láti inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Shakhtar Donetsk mú sọ̀rọ̀ nípa Mikhailo Mudryk eléyìí tó ṣe wípé àwọn ẹ̀ṣẹ̀ pé òun padà pé kó máa bọ̀ nínú bọ́ọ̀lù àfẹsẹ̀gbá padà lásìkò tá a wà ikọ̀ Leeds United láti inú ìdíje líìgì lẹ́gẹ̀ẹ́sì wọ́n ti kó wá bá ikọ̀ Chelsea o wípé àwọn fẹ́ gbé agbábọ́ọ̀lù òun ládé wọn láyàlò bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé owó ilé ti ikọ̀ Leeds United kó wá lásìkò ilé ìta wà ikọ̀ Chelsea ti dàlú wọn láyà wípé owó ilé ìtẹ́ kó wá ẹ lọ fi nǹkan kún ikọ̀ Chelsea inú ọ̀dọ̀ wọn náà láṣùwọ̀ torí pé lásìkò ilé ìta wà Chelsea ò ní kópa nínú ìdíje UEFA Champions League ní sáà tó ń bọ̀ ṣùgbọ́n wọ́n gba ìdíje UEFA Champions League ní pápá ìṣeré ikọ̀ Chelsea. Ẹ̀yin lè máa wò níwò bí wípé bó ná ṣe fẹ́ gba ìdíje UEFA Champions League ní pápá ìṣeré ikọ̀ tí ò gbadé league tí ò ní kópa nínú ìdíje UEFA Champions League ní sáà tó ń bọ̀. Ikọ̀ Shakhtar Donetsk láti orílẹ̀-èdè ti Ukraine lásìkò tá a wà wọ́n ti kéde lẹ́nu wípé gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó ní ṣe pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbà nílé ní ẹni nínú ìdíje UEFA Champions League ní sáà tá a wà pápá ìṣeré ikọ̀ Chelsea yẹn pápá ìṣeré Stamford Bridge. Òun náà ni ikọ̀ Shakhtar Donetsk láti orílẹ̀-èdè Ukraine ni wọ́n ti gba ìfẹsẹ̀wọnsẹ̀ wọn kẹ́gbà gbàgbọ́ wípé látọdún 2014 eléyìí tí ogun ti bẹ̀rẹ̀ láàrin orílẹ̀-èdè Russia àtorílẹ̀-èdè ti Ukraine òun náà ni ikọ̀ Shakhtar Donetsk ni wọ́n ti gbá gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó ní ṣe pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ wọn nílé nínú ìdíje UEFA Champions League ó ní wọ́n ti gbá nílé mọ́ tó dẹ̀ ń lọ sóríṣiríṣi orílẹ̀-èdè láti lọ gbà ṣùgbọ́n ní sáà ilé ìta wà ikọ̀ Chelsea pápá ìṣeré wọn òun ni wọ́n ti gbá ìdíje UEFA Champions League. Ẹ wá àwọn òròyìn yẹn pọ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí nǹkan tá a fẹ́ tú lórí ètò nírọ̀lẹ́ yìí ó lọ fà gan ó pọ̀ gan kì í ṣe ìjókòó ẹnìkan lápá bí ẹ mọ bá ti ṣe máa ń ṣe ẹ kú ìrọ̀lẹ́ o.
6: Ẹ kú ìrọ̀lẹ́ yẹn olólùfẹ́ wa àbí Bọ́lá Lámìd Sporting Crystal ló ń kí yàn.
8: Ridwan Adekunle Clear Bank.
11: Rafael Ambali ló kọ tí mo jẹ́ mo kí n káàbọ̀ sórí ètò wa nílẹ̀.
12: Islami Olajumoke Busari ló kọ tèmi ẹ káàbọ̀ sórí àkọ́tọ̀ ètò mi.
10: Sporting Crystal.
13: Atọ́kùn.
10: Ẹ káàbọ̀.
13: Ẹ kújọ mẹ́ta.
10: Ẹ pẹ̀lẹ́.
13: Uwa
10: inú yín dùn fa.
13: Dúdú
10: àkọsọ yín ò dùn tó rẹ̀ lè ju ó sọ́rí
13: inú mi dùn
10: mi expect kí inú yín dùn báyẹn tí mo yín kọ́ ló gba líìgì lẹ̀gẹ̀ sí nsà tó kọjá.
13: Ó ti dé ìyá bẹ́ẹ̀ ọmọ màbẹ̀lẹ̀ sweet die. Màbẹ̀lẹ̀ sweet die. Ṣé o gbé inú àwẹ̀ làwà láti yọ yìí ni. Ọlọ́run o ò tí ì wà nínú àwẹ̀ ni kó jẹ́ pé white mẹ́sàn-án kó wá ikú jọ́ tí yóò ku ọjọ́ kan tí àwẹ̀ ó tàn báyìí
10: kẹwà kẹdẹ wà lẹgbẹrẹ
13: kíkà ní yàgì náà dẹ fẹ di ọgbẹ ìnira ó dé bẹẹ ló ṣe nígbà tí league ò ti bẹrẹ.
10: bọ́lá ò ti bẹrẹ.
13: ọmọ àjọ jókòó ti ni o.
10: yes olólùfẹ́ bọ́lá fẹsẹ̀ gba ẹ̀ka àbọ̀ ẹ̀pa ẹ̀ka àbọ̀ sínú sáà tuntun ẹ̀yìn títí mu yóò parí sí nọmba 10 ẹ̀yìn tẹ́ parí sí
13: nọmba 20 ó ti ti bẹ̀rẹ̀ ẹ̀ ní dímú sọ sí o.
10: àtẹ̀tí league ó parí sí nọmba 20 ẹ káàbọ̀ gbogbo yín náà lẹ ti ń ṣe ẹnu pé gba league lẹ́gẹ̀ẹ́sì everybody ni ó sọ ẹni tí ó gba league lẹ́gẹ̀ẹ́sì nínú kúlò ní ìrọ̀lẹ́ ṣùgbọ́n kó tó di bá lọ́nù bẹ̀yẹn Sporting Crystal ẹja bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín.
13: ok
10: oríṣiríṣi ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù nínú ìdíje league lẹ́gẹ̀ẹ́sì ní sáà tá a wà yìí ni ó ti ra oríṣiríṣi nǹkan àtẹ̀tí ó rèé dé àti gbogbo wọn wọ́n ti kó gbogbo wọn jọ ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ ìdíje league lẹ́gẹ̀ẹ́sì ó ní olùkọ́ni mẹ́sàn-án tuntun nínú league wọn.
13: amazing.
10: Báyìí pẹ̀lú bí kíní ìṣeré ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool lábẹ́sàkóso olùkọ́ni Anthony Iraola olùkọ́ni tuntun nínú àwọn ikọ̀ tó jẹ́ mẹ́fà àkọ́kọ́ tó wà ní tó jẹ́ ikọ̀ mẹ́fà àkọ́kọ́ tá à ń pè ní top 6 gbogbo wọn pátápátá yàtọ̀ sí ikọ̀ Arsenal ló ní ikọ̀ tó ṣe wípé olùkọ́ni wọn ò ṣẹ̀ṣẹ̀ ní bẹ̀rẹ̀ sáà fún ìgbà àkọ́kọ́ pẹ̀lú bí sáà yìí ó ṣe rí àti tí oníkálukú ti ń rà Anthony Iraola sọ̀rọ̀ lẹ́nu wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool àwọn sì máa ra ó kéré tán agbábọ́ọ̀lù méjì sí lọ́wọ́ iwájú kí ni káwọn èèyàn máa retí lọ àwọn ikọ̀ tó jẹ́ top 6 nínú ìdíje league lẹ́gẹ̀ẹ́sì sáà yìí.
13: Kí àwọn èèyàn má retí kọjá nǹkan tí yóò ṣẹlẹ̀ nǹkan tí yóò ṣẹlẹ̀ náà ni wípé àsùnlé your bed àsùnlé your need bọ́ ọ bá ṣe tẹ́bù sùn rẹ ló ṣe sùnlé lórí preparation kálukú ló máa determine fún àwọn big teams tó kù yẹn bàbá la opportunity náà filẹ̀ fún Arsenal ọlọ́run mi ò gbàdúrà kí Arsenal gbà ṣùgbọ́n tó yẹ pé Arsenal ò bá gba league ọdún yìí a jẹ́ pé eh si lawujo eyan mo tori everything ni Arsenal ni lowo lowo bayi ninu awon big teams awon nikan na ni coach to duro ka wa so pe Manchester United kari gise gbase ni Enzo Maresca egoja na ni ko fi water san sikun Liverpool expectation high Anthony Raul la Bournemouth ko e o le perform o but ewo nkan to yin erit ta tun ni team teyan tun le soro npa re
10: Chelsea Xabi Alonso
13: hello Alonso le improve lori performance Chelsea reason being that ko pile sire ti kankan number 10 na ku last year ko le buru to be yen bayi ko se engagement kankan ni Europe ko si bi to nlo so o si pe ohun gba won to wa ni Europe yen ile ku ti Chivas now en si ko sa to ti de ewo ka sa bere dada ke ma fun an game
10: Sporting clever
8: atokun
10: iko egbi agbabolu ti Tottenham Hotspur awon njo bi eni wi pe won ti gie ti ti won lo won gbo anything orowo laarin awon ti Man City lori Savio lanu abi ka so pe mojumo enisa won tun se n ba Man City soro lori oro o ma mamush wi pe awon fe gbe dandan won ni bi kankan ti won re Chelsea no lo anywhere bi iko bi Sporting Crystal se menu pa iko Liverpool lo sinu dije UEFA Champions League iko egbi agbabolu Manchester United in lo Champions League fin gba kokola ti bi odun bi meta pelu awon iko to wa nle to je iko to tobi e wo ni wo bi wi pe iko kankan to je iko to tobi yosh yo jabo ni jabo ti o da ni saa tawe ru nkan ta ri pelu iko Tottenham Hotspur lati bi saa meji tan Paris 17 abi gbogbo won na ni won se dada to yi ti opo yan ma lero le won lori
8: to ba je wi pe aba royi aba nro wi pe boya iko kan sese ki o ma wa ni po to je pe opolopo awa da n foju wo a je pe boya ka na ka sinu ko Liverpool tori pe awon ni olori gba oluko ni to je pe ko ti foju wi na iru iko beyin ri lo to na ta ba soro nipa Anthony Raiola o ti wa ninu league legacy ile ti fe ta sisise bi sabi meji pelu bomo ta de ri nkan to se ba awon awon bi kan wa bo to ba wa nkan to ba fun won won o gba ko si nkan wa awon gele to ma bo wa abi jari pe e di pe o try ni irufe iruko yen ni ko Bournemouth lati wa kuro nbe wa sinu ko Liverpool le to je pe oluko ni to ku nbe nigba kan ri mo so ni gba oluko ni orede Germany yi
10: club
8: o di said the standard to je pe awon ti royi ti pe laye awon labe Benitez awon aluko ni gbeyan o ti gbe won sipo pe e ja daju Champions League e je ka ba won fa ninu league won ti jo wa nbe yin gba ti won gbe se yen le fast dot to je pe ko ri se o no fa di je pe ise bi bolo to fi kuro nbe o dere je po polopo awon gba bolu ta won na bi se agbeje ana ti yonda iru awon konate yen agboye nbe laarin awon jibajiba naike je ki wahala to po ko sele se ba je pajaba na de ba de wo isowo gba opon re itin da free gbogbo sa do koja lo e wo yen ni ti bayi o se ti good campu kokuro nu ko yen lati gbo opolopo eyan tan fokan si koko bo se je pe awon eyan mo foju oruko Liverpool yen ko mo le fun won ni nkan ti ogoro awon eyan fokan si bo yeye ko fun awon Liverpool ni mo fe le se pe o ti fe ri bi fitina die mo ta ba so ni gba boya ipo bi Chelsea awon Chelsea yen ni sin bayi e ta ba ho ni ta wa so fun pa ya so mo lorun se owo so tele ni ipo Chelsea o si nu kokan tele ma so igbe boya to ba wa ni o so ro lori e pelu nkan tan se so wo iko to ti ami le mi wo ipe o fe se ko ju aye loju latara bo si je pe e wo ku to Paris ko si ni jade ko lo bi gangan wa ti Chelsea won jo wa ni ko ni bi gangan to nlo o de ara osirisi omo e wo bojo oja se bi o ti je pe league se pari bayi laarin nkan bi a bi biose meji bayi ipo si waju ro complete ti bere raja ti e ko do gbe ka won kan ti won ko bo mu wa to ti gbe to ti gbe to ko de ti duro o le ina ka ni si pe on ba on so ro ma si pelu mo mu o si pe iruko to ti amuye yo jo ilu jere yen oluko ni yo kan to se ko nu league legacy to di e jeje o ni oluko ni bere gadu lai o de ti lo ise me lowo lowo ati tani si bo ba fe pe nbe si tabi yo na jibe lu dana ti ti Guardiola to lo seku so lodo di mi mo ro pe nkan kan be to ba je pe big team ko ba disappoint awon eyan o se je ko je Liverpool
10: odo e ti agba be yen sumo oju oja na nigba ta ba de pada lati oju oja eni kankan o ti menu ba iko Chelsea pelu gbogbo awon agba bolu ti iko Chelsea ra boya leyin ti e mo pe ninu awon iko to je top 6 nile Europe currently and ninu DJ league legacy lowo yi Chelsea lo si ti ra to agba bọọlu mẹwa laarin won e se ka won mawon iko ti o gba de league lege si abi te
13: se ka tun fodun sote se ka sote
10: lodun e ja sumo jo
13: okay
10: e ja sumo jo oja ka de gba ta ba de pada lati jo oja ka ma tesi waju e ku kale

0: 32 FM 94.9.
1: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Ẹgbọ́ná, ibùsùn ń kọ̀.
2: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o, mú kà.
1: O tún ń na. Àwọn náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wípé ọmọ tó bá sọ̀rọ̀ àlàáfíà, ó di dandan kó pe gédé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé oorun jẹ́ ọ̀kan nínú tọ́mọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Lọ ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
0: Mocha, adding comfort to life since 1959.

0: 32 FM, 94.9.
1: Ekaabo pada latoju oja ege na le ngbo lowo ni ikan ni aderin iposonu 32 FM 94.9 Laughter House Premier Il Mokola Nibadan nibe na ni ikan ni aderin iposonu 32 FM 94.9 nibe ni o wa ka tesi waju pelu nkan tan ba bo sugbon bo se je pe ni league lege si o bere ngba ti o ba fi de ago mefa ni role yi pin o pin fun team yin feyin to wa ke man play FPL eyin te ti tweak awa manager to gbe imoye igbara ti lo tun team wa tweak awon to si lo ta Fola Wins do fi ra Rogers do ra Saka to ra Zolis gankan o ba ti di 6 pepe o de fun team yin so en ti o ba ti set team ti e ko tete bo sibe bayi ko lo set team e lori FPL e de tun le darapo mo league ti wa to je ti wa gangan ni kan ni aderin iposonu bibi e le join 32 FM FPL Kings lori FPL ka jo sere ka mo coach gidi laarin gbogbo atawa tan fenu se 39FSQD 39FSQD oni code lati darapo mo league wa to je ti FPL ti kan ni aderin iposonu 32 FM 94.9 ya gbogbo
2: yo
1: okan mi ya sodo yin
3: mhm o sonta
1: ki se lona bi te ro yen iko egbi agbabolu Chelsea
2: okay
1: labe sakoso loko ni tutun sabi alonso odun 2016 ni ko Chelsea gbadde league legacy kan yin isa yi ba ma tan yo pe odun mewa gerege ti Chelsea o ti fowo ba league legacy Chelsea o ni play ni Champions League won ni play Europa won ni play Conference League
3: we lo ma
1: ele fun iko Chelsea laye lati le ja fun league abi Chelsea kan ja si top 4 last season yi ni
2: nti in da won igbimo ti won ba oluko ni so on la le so pe okay kini ti won le ni sata wa e sugbon awon lolufe in ti won ma lero ni ni lowo iko Chelsea o na ni pe kini o ejaja fun idije ifeyele gesi tori pe lati igba even ko to di pe iko Chelsea won ri pitipiti o bi je pe iko Chelsea re ti sabata le to wa ti bere bayi o la ma ni pe okay top 4 la nle nigba to ba je pe nkan to ye kan mu lati le pe okay o eje ka gba league nigba to ba le top 4 you are towards the end of the season ko to wa di pe a sha jaraburabu na re lati make it top 4 yen latodun 2016 awon kan lo ye pe latodun yen ni 22 years o la ye gba boya nkan ti Chelsea na wa nle lo niyan sugbon iko Chelsea a le so to pe yo ba so pe okay lo te n se dada ni Europe e se dada league oye nkan sha o san ju kan lo bi igba te yan ba fowo mu kan to fi kan le ni sugbon iko Chelsea lele pe ni sata wa labi oluko ni tutun nkan oto le to ba pe boya bi Sabi Alonso lo wa nbe boya bi la last season lo wa bi pe an de se dada pe an make it top 4 eyan ba le ba okay ni season yi o e je ki la tun wa expect lo to oluko ni lele e te po na ti gba bo ni DJ league legacy ni inu iko Chelsea na lele won o gba DJ kokan ju ile gẹ̀ẹ́sì náà lọ domestic league and domestic cup òun náà ni wọ́n máa jà fún ṣùgbọ́n ní ìdàkà tèmi ikọ̀ Chelsea ìtẹ́mi expect lọ́wọ́ wọn òun náà ni kí wọ́n lé league torí pé every season mo rántí last year náà nígbà tó díbi kan òun náà ló di pé we are trying to make top four like towards the end ikọ̀ wọ́n padà já sí number 10 náà tí wọn ò tiẹ̀ wá padà rí ibì kankan lọ but bó ṣe wá wà lélẹ̀ pé ikọ̀ Chelsea láì lọ sínú ìdíje UEFA Champions League ara advantage ni fún wọn tó pé sáà tó lọ èmi sọ fáwọn ọkọ Manchester United ipe one match tí wọ́n gbá ní sáà ta tó lọ one match bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì tí wọ́n gbọ́ ọ̀nà Europe àwọn dá bẹ́ẹ̀ náà nìkan ti Chelsea náà ṣe máa ṣe rí ní sáà ta wa tó pé tó bá jẹ́ pé rest wọn ó ti ń pọ̀ ju àwọn ikọ̀ tó yẹ pé ní láàrin ọ̀sẹ̀ kan wọ́n gbá fèsì ọ̀sẹ̀ méjì wọ́n gbá mẹ́ta tó dé irú nǹkan báyìí náà ó máa yẹ pé yes ikọ̀ tó bá fẹ́ lélẹ̀ ó máa lélẹ̀ àwọn mí náà ó tún lè rọ́pò àwọn ikọ̀ lóríṣiríṣi báyìí ṣùgbọ́n ní ìdàkà tèmi ikọ̀ Chelsea tí mo expect látọwọ́ àwọn management látọwọ́ olùkọ́ ni òun náà ni pé kíni kí wọ́n jà fún ìdíje Premier League láti pé okay ṣáwọn tí ẹ lè mékè tí ó bá ti wà mékè kó mọ̀ yẹ pa kàn máa pé towards the end of season láàmọ̀ palm tètè okay tọba win ilé tọba ṣe kíni kan báyìí wọ́n lè parí sí number 4 towards the end of the season ṣùgbọ́n nídàkà tèmi ikọ̀ Chelsea mi ò fẹ́ lè sọ mi ìfẹ́ lè tẹ̀lé wọn tán pé bóyá wọ́n gba ìdíje Premier League bọ̀ mo ṣe pé yes ó yẹ káwọn náà wà lára àwọn title contender fún ìdíje Premier League.
1: Ọ̀rẹ́ àfọ̀nbalẹ̀ olùkọ́ ni wo oníṣẹ́ òkọ̀kọ̀ bọ́ lọ́wọ́ ẹ̀ nínú àwọn olùkọ́ni tó wà nínú ikọ̀ mẹ́fà àkọ́kọ́ yìí nínú àwọn mẹ́fẹ̀ẹ̀fà yìí.
3: ati le so ke bi olukọ ni combine ni se ma ko bọlọ ṣugbọn ma ko wun pe ise wo ni ise wo lo wa nle fun nkan ta ma ko bi wa ni ati bi pe ire team ogona coach ayin pe bawo je ni readiness yin ṣugbọn ni kan te mi ṣin wo pe ese si fe ma mi die die ohun ni Anthony Raola arakun emotion to jeje mo bibi orile de spin abi to pa pelu ko bonamot ni sati alukoja yi ṣugbọn ka wa wu ni ko liverpool to wa bi player meta to je bi shanku lo lo ni sa to koja ta ba so pa ibrahim konate ta so mohamed sala asa agba bọlu won ko ni owo in to epuno ese lo to ese lo si italy yi so bi agba bọlu meta lo ti kuro me to jeje bi awon established player do won ti gbon agba bọlu mi wole ṣugbọn a le fi iko to tin bo ka fi wenu ko liverpool to wa bayi ko si awon fans yen won ma ma anticipate lati ma pe nkan ti oluko ni awon oluko ni to wa nbe te ton fun wa iru nkan na la fe ko fe si nkan meji to last lot kuro lo kuro me ti ba se nkan ti joint club to ti PPLA ati Enzo Maresca nu ko Manchester City kama pa oto awaje en to ba wo fe se won se ton gba koju Arsenal do Arsenal da lowo lowo ta wa be a de pa oto awaje kama ku le pa oto awa ṣugbọn en to ba wo so ton fin gba bo e ma ye pe ko fe si bi spirit yen mo ngba ton fun anoda Pep Guardiola ko jinja en ta ma rinu ko Manchester City a fe ri nkan yen mo so a le so pe biya match akọ ni olukọ ni ise akọ kun mo da ṣugbọn ka wu nkan ti Manchester City tin di Liverpool seyin o olukọ ni Pep Guardiola o ti fi kini ton won lolufẹ lenu wo nbe o ti o kere ton a ma ri league gba ta ba te ri league gba FA cup ati won domestic cup yen kokan be a ma ri gba ṣugbọn ge ise Enzo Maresca so ma le deliver nkan yen fun won ni satawa yi awon kokan te pa tun ma bi awa ni so awon olukọ ni emeji yin emi o ko ni pe o se se ki nkan ma ye lese won ṣugbọn Michael Carrick o ti ni experience dada pelu league legacy ajẹrin kan tó kú Manchester United ṣe ní lẹ́sàtò kọjá òun ló kó wọn padà wá sínú kan sí ìkan tó ní ṣe pẹ̀lú Champions League àti sábíà lóso mi pé ìkọ chelsea lè tètè gbàṣẹ lọ́wọ́ ìlọ́wọ́ tó wà báyìí wọn lè tètè gbàṣẹ lọ́wọ́ ẹ̀ ọgbà tó máa dẹ́ṣẹ́ fún olùkọ́ ni wọ́n pẹ́ kó sì kí wọn láti lọ sí Champions League kí ṣe pé bí a láti gba league fún wọn àńdọ́ chelsea náà ti gbọ́ àwọn agbábọ́ọ̀lù náà ṣùgbọ́n chelsea ò lè ṣe láì máa ṣe business wọn tí wọ́n ṣe lórí àwọn agbábọ́ọ̀lù tó ń gbé so kí náà lè fẹ́ ni adé ṣùgbọ́n ẹni kan tẹ́mi ṣe pé kí náà lè fẹ́ yíwọ́ mọ́ lọ́wọ́ díẹ̀ òun ni Anthony Raola tó bá ti ní iṣu pẹ̀lú àwọn olólùfẹ́ àwọn alákòóso Liverpool wọn ní choice láti lè yọ̀ǹda tó ṣe yọ̀ǹda Anslot.
1: Sporting Crystal
4: Atokun.
1: Láti ọdún bíi mẹ́rin sẹ́yìn kó tó di pa àwọ̀ sáà tó kọjá ikọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó bá wá láti inú díje championship wọ́n ṣe wá ló ṣe máa ń padà mẹ́tẹ̀ẹ̀ta máa wá wọ́n á dẹ̀ padà ni ṣùgbọ́n ní sáà tó kọjá fún ìgbà àkọ́kọ́ láti ọdún mélòó kan a rí ti ikọ̀ méjì tó wá láti championship
4: dúró
1: àti Sunderland àti ikọ̀ Leeds United méjì nínú àwọn ikọ̀ tó ti pẹ́ nínú díje league lẹ́gẹ̀ẹ́sì West Ham United àti Wolverhampton Wanderers wọ́n bá odò lọ ṣé mẹ́ta tó wá lọ́dún yìí náà ni ó padà ní àbí ẹsẹ̀ àwọn ikọ̀ tó ti di ikọ̀ tó awulẹ̀ ti mọ̀ nínú díje league lẹ́gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan ẹsẹ̀ wọn ó mì ń sáàyè.
4: Ẹ̀rú yọ̀mí bà fún àwọn newcomers yẹn especially Hull City pẹ̀lú Coventry pẹ̀lú preparation Coventry at least ó ti rà tó 9 players Aji right team bẹ́ẹ̀lẹ̀ wọ́n sì retain Rochinson wọ́n dẹ̀ tún ṣe àwọn buys kan kún àwọn tó wà nílẹ̀ exit tó wà ń bẹ́ ó pọ̀ ẹ̀yọ̀ kan náà mo lè sọ pé ó nípa lára wọn so Coventry still stand a chance a lè tí ì sọ pé kò lè rí bákan fẹ́ nìkan tí window bá tì tán tá a bá wo tí kálukú rà bóyá product Nottingham Forest 2 years ago ni àwọn newcomers rà 22 player abọ́kànṣoṣo ọ̀gá irú ko transfer tan ba se o ma determine survivor won so o di gba ti window ba to close ta ri pe o ti da to fe ra tan to ya ko si ja iyan se fi ru omo igba 38 case ka wa wo
1: Sporting Clever
5: atokun
1: ifese won se akoko fun ti sa ye ja so won po e bayi iko Arsenal ti ko Coventry City Frank Lampard nde o de ti beru ti beru lati nu dije league abarele keji leke si odun 2001 ní ikọ̀ Coventry gbá bọ́ọ̀lù nínú ìdíje líìgì lẹ́gẹ̀ẹ́sì kan yìí wọ́n ń lọ léènì sí pápá ìṣeré ikọ̀ tó gba líìgì ní sáà tó kọjá ṣé ikọ̀ Coventry ní irú ṣọ́kà tí ikọ̀ Brentford ṣe lọ́dún 2020 àbí ikọ̀ Arsenal òyìnbó kan lápá.
5: Ọ̀rọ̀ kan ni mo lè sọ tẹ bá àwọn tó bá wà ní street tẹ bá rí ẹgbẹ́ àdúgbò kan tó le tẹ bá rí àwọn ọmọ kékeré kan tẹ́sẹ̀ wá dìde ilé ẹ̀bọ̀ tó bá fẹ́ mọ gan ẹgbẹ́ àdúgbò sọ pé sọ rò pé mo ti rọ ni mi rọ yóò dẹ̀ jẹ́ o mọ̀ ṣe rí àwọn ikọ̀ kan wà lóòótọ́ tó yẹ pé wọ́n gba league tó yẹ pé accidental winner ni wọ́n irú àwọn
1: Leicester
5: nígbà yẹn ẹnigbà tó di sáà kejì ó nira láti ṣe nǹkan tó ń ṣe ṣùgbọ́n káàkà tó fi jẹ́ pé ká wá wo ibi tí Arsenal gangan bóyá ká sọ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n lò ní sáà tó kọjá tán fi ta ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bí agbọ́n kupo nu re won yo nda ta ba ti yowo ra won trusa di yen kuro mi ro pe bi an tun yo da gba bodu kan to le mu wa di won mo le gba kilo so yin de bi sele ya to si yen won tun ra awon omo emi won tun wogbon re dani ru ewo ru awon konsa enisi o wa nbe baba mo ti kankan ba se we yen so je ka le mo boya da bi gbasna won mo nipa po nkan ti won se ko ka yi ko boya o kan wa be an de ruko ni ade ta na tin ki si awon bi to je ibo se de pe ta ibo bi ya ru odo sakayin ta wo yigbe a bi saka ba ti simi ko so bo lo wa gba bolu to le se bi saka se le se mo o de wogbon da si be ru fe ru e ni omo to lo re gbe wa ti opolopo eyan tori to nta ni owo waju yen sugbon kan ti mo kan roye ni wi pe e fi le je mo e je lo ri ba iyen fe ni teyan le damu ni emi ro pe nkan kan be lori convent ile to ta ba wo owo ti convent ita iyen ni sado ko je na liga bala elekeji e gbon kan ti mo wi elekeji o je ka mo yi pe o da bi parapo ina o kizi po wa ise oluko ni won de leri na po te je pe o ti jiya daada ni liga bala gogo to ti lo sugbon na ti se afi awon asigo kan se daada ninu ko le ninu ko a chance ko to di pe oyiwo daada kan je ko to ma ba se lo sugbon ka mo pa ron tara wa je nkan to menu ko Coventry yen ati akosile ni o ati ru fa akosile ti man city e gbo bolu asina gan tan ni ta ba so ni pe igabaga alakoko won ta ko gba o asle bi be pada nu re ka to wa so so won nkan to gegere to league le gesi ko se league ti ali joko teyan mo da pe dadala ni kele oni le anything le sele so mi ro pe ko Coventry nbe ninu ko to le deruba iko asina ni le re eyan iwo die o wa le tan patapata lo le jazo mi ti o ba ti wa jazo mi o a je asina won je won ni meji
1: anti islamia oluko ni Frank Lampard lo koko fi iya se oluko ni Mikel Arteta lowo nigba to gba se lodun 2019 ni papa isere Emirates ifese won se akoko Arteta ni Emirates lodun yen lon lon Lampard je oluko ni ninu ko Chelsea o de fi iya je Mikel Arteta pelu n to se ninu DJ League balale keji ni sa to koja ati rufi awon agba bolu to ko wole Taiwo Awoni iwa na atamata se tuntun ten se lo gbe wa ninu iko yi eri ni ri bi wi pe nkan Coventry City won ma bere dada bi awon iko bi Leeds United ati Sunderland se bere dada abi awon na o je iya bi eni jewe iya iru nkan ti o sele si iko Burnley ni sa to koja ni
2: le ti fi first match le ti fi judge bi iko bi o se se dada bi oni sise re je dada si to ri pe iko Coventry City lo to ta na ba ja we Olubadan ba ti e point kan mu o yen na re o tun ma boost confidence awon na going towards the season sugbon ile Arsenal ni won lo Arsenal de Coventry lo to ni sa to lo ninu DJ Championship Frank Lampard o fa awon akosile kokan lele gbogbo goals to score me bi 97 they have score goals awon point eleyi to ni gan ninu DJ Championship yi gan o fi akosile to se to mu ninu DJ Championship yen Frank Lampard na o na o fi oruko e lele a de a ko de kin se gba kokan na lele ti Frank Lampard to ma ko ikoso ninu DJ Premier League lo ni sansan iko Chelsea kiyan to ko iko Chelsea odi kin se nkan kekere bo se wa epo koju koju iko Arsenal ati Coventry lele a bi pa awon won tin sha on signings lorishirishi e wa pe bi agbabolu omo orilede Nigeria meji bai lowo abi awon kan ni okay kan fi loyalty se kan fi ni bo e fi yen sile Arsenal an so lowo e Arsenal to ba Man City se lo to Arsenal leleyi won okun like first match won o kin fi be lose like pe boya keyan ti e wa padanu sugbon Coventry City yi in ti mo be ro pe won gbe nkan to ju won lo won fi gbe won gbe fun won ni first match ni cause to ba ye be ni ko ba ti je nkan to ti e gegege okay ka won nkan ta won na le se sugbon iko Arsenal lele lo to o ma fe le fa won mejeji pe Coventry ma fe pun awon na ma fe se rara poke awon na fe fi isu nkan ta wa na le se ni DJ Premier League sugbon be mi se bi loni ko si nkan ti won fe se ile Arsenal na to Emirates Stadium e wo e ti e ja kuro be ja foro nle Arsenal na lo si ma na won be mi de se bi be meji gan si kere boya na ma fi le je meta boya meta so da meta se o se
4: ba lu e to lo hun ododo nla o
1: e ja suboju oja nigba ta ba de pada latoju oja mo ni ibere yokokan fun gbogbo awon to wa ninu kulu ateyin de wa nle na e ja de latoju oja ka ba ti de pada awon ma tesiwaju eku kale.

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: bí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí ìṣe àlewà máa fọwọ́ fọṣọ́ nílé ẹ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
3: ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
4: ọ́fíìsì wa wà ní Mokola road ní Besnai bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
5: CDK sọ díẹ̀díẹ̀ gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn. life no dey stand for one place sake of say person get headache, that's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain way tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before not use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
6: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ yàjọ 3,000,000, 3,000,000 àti 4,000,000 naira ó nílẹ̀ wa. Ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916 461 5000 tàbí 0911 555 500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́tọ̀.

0: water 5 o nsi dada then for the start papa pelu game ni yi eh mo fun ma se ni hope lo to won se dada to sa 2024-2025 last season poor o na lo fa ti agbega fi de ba coach to wa nbe to ye ba toni ki genesi o ma bo but ka ba so pe won ma ni pe ni ja koju ta ni koju Strasbourg aba ma bro Chelsea ko yen ni
1: be family house
0: ti mi ba se mistake transfer kan na ti se ni so mai eyo kan so ki le wa expect olympic ma si o de ki saba so game nun le ki saba so game nun le extended kini gan lo ni ni yo mu to ye pe ke ba ke ba eyo last season eyo kan na lo lose nle match kan lo play le ti o ti score ko bi ro pe lose
1: inu le won
0: yes ma si ni upper hand ni velodrome abi ki na pe kini yen
1: velodrome
0: so eh mo si tip ma si lati carry the day mi wa so bi ta ye won ma pari si ni end of the season o
1: Sporting Clever.
2: Atogu.
1: League won lorilede France yen wa ninu league tawon eyan ti gba wi pe league enikan ni enikan ni gba ni opo eyan ma nso. Nisa to koja ari ti ko egbi agbabolu iko wo ni yen nisa to koja no iko no Lens iko ni ya Lens iko Lens la be Pierre Sage. Won le iko Paris Saint-Germain ti at least won si ba won fa wo boya bi last two match of the season. Ko to di pe kini ohun jabo. Lodun bi melo kan seyin iko Monaco na se bi eni lagbara nkankan. Se ri ni ri bi wi pe eni kankan wa ta tun fe sumo rufe nkan tawon iko Lens abi nkan ti iko Marseille se. Abi iko Paris Saint-Germain na ni o gba won gbogbo awon to ku kan ba won se, won kan ba won pin ro ni.
2: Eh ninu league marun ni le Europe to je pe o fe se kan rin ju. Meji nbe nbe to je pe beyan ba ta je te to pe won ma gbe owo to po le teyan ma rowo to mi o mo nipa e. Àwọn ọdún méjì kan bẹ tó bá ti gbé kalẹ̀ kò sọ gbọ́ tó fẹ́ dá méjèèjì ò lè sun ò náà ní orílẹ̀-èdè France àti Germany kò sí nǹkan kan tó ṣe tó lè bá mi sọ mo ò lè gbásísì mẹ́ta kí Germany mọ́ gba léègì méjì kò sọgbọ́n kankan tó fẹ́ ṣẹlẹ̀ bákan náà lórílẹ̀-èdè France náà a mọ̀ wípé tí president bá sọ pé òun ò gba léègì náà tó fi lo àwọn yòókù gbogbo nǹkan tó pè fún kẹyàn gba league ni PSG ní jù wọn lọ bóyá ká sọ nípa àti ra ọmọ tàbí láti ta ọmọ tàbí ètò ìṣúná tàbí ojú tíìmù ojú ìlú ibi òkè tíìmù yìí ojú wa ni òkè ká sọ nípa pé tíìmù ló lè jáde nínú league France tó lè dẹ́rùba gbogbo èèyàn gan ní Europe ṣé bí ọ̀pọ̀lọpọ̀ tíìmù tó sọ pé òun sì dáadáa oní PSG náà lánàá pa tán káàkiri yẹn tó jẹ́ pé àwọn gíga sọ pé wọ́n yá wọn dáa jù gan so gbogbo àwọn èmi làwọn mazẹ́ lílé ní ó ṣe líìgì nísìn bóyá 2009 or 2010 tàbí kan ó dẹ̀ ó nílẹ̀ láti náà sọ̀rọ̀ nípa rẹ̀ yìí gan bóyá bíi 4 tàbí 5 ló parí sí nínú lórí tẹ́bùsọ mi ò rí nǹkan kan àbò àwọn lyon àwọn mazẹ́ nǹkan kan náà sọ̀rọ̀ tó yẹ pé wọ́n tún ẹsẹ̀ wọ́n tún wà lẹ́díẹ̀ gan èmi rò pé nǹkan kan bẹ ní àbíbẹ̀ ẹnìkan kan wà tó lè du líìgì mọ́ wọn lọ́wọ́ àyàfi tó bá yẹ pé wà lába dé nínú tíìmù yẹ bóyá àṣìṣe mọ́ wọn wọ́n tarú àwọn kọ́ráṣkẹ́lì àyẹn tarú àwọn dẹ̀ḿbìlì àwọn dùí àwọn fintia tánkàtà gbogbo wọn ẹ̀ àti múmú nílẹ̀ ni o àti kan ni o mi rò pé nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o.
0: ṣé àbárẹ tó máa tako nǹkan tí clever sọ yẹn mo fẹ́ ní contrary opinion ẹ má bínú tòyọ́ lọ.
1: ṣé nìkan kan wà tó máa tako ok crystal tẹ̀síwájú.
0: yes talẹ ló bá psg fà á parí sí ni.
1: lens
0: french super cup tí wọ́n gbá ta lóhùn.
1: lens
0: against dani.
1: paris saint germain.
0: factor kan ló kù tí clever ti darúkọ lẹ́ẹ̀kan òun náà ni wípé àti gbọ́ ase psg lókè intí league wa ń jẹnu kò gbọdọ̀ rí bọ́ o olówó lè gbé owó wọn lọ o wọn bínú o lẹ́yìn ìyẹn wọ́n ti ń dúró tì lọ́rùn o bóyá ká lè sọ pé fatigue born out of a world cup engagement àbí àti ìtọ́ ti gbá lọ but the same lens tó fún lọ́rùn tí season fi parí gbogbo àlámọ́ pẹ́tàmẹ́tà sí kiri náà tó bá fẹ́ yí wọ́n tí yẹ fẹ́ england bá rí pé chelsea ilẹ̀ tún ti ń yọ̀ wọ́n látàrí abramovic wọ́n máa ń fọ́ tẹ́ chelsea ń di náà dáadáa àkó ṣé ń gbà tẹ́yìn fáwọ̀ tẹ́yìn fi gbogbo ẹ̀kì tẹ́fín gò ṣé rò kójú wọn ò tó ní wọ́n máa tán ṣe náà ètò ní ṣé psg àparí sábẹ́ lens ni bọ́ táyé bọ́ tó bọ̀ àwọn tó sùn ti jí o àwọn tó sùn ti jí ebi gbà kan ní olympic runners náà dominate
1: bẹ́ẹ̀ni
0: pàtó wọ́n dẹ̀ wọ́n dẹ̀ padà lẹ́yìn wọn ó léyìn kan tó support o ebi ọ̀ràn tí everton dá o ní tí mawasi ti dá ìjìnlẹ̀ kúso kó bá ṣe sáà fi gbẹ́gun lẹ́ni
1: tí massi ti sọ pọ̀ ju sí wọn lọ
0: sorry o ebi chelsea lọ ti náà ti jẹ́jọ́ ti ẹun ó mọ̀ yàn ni
1: ralph ambali ìfẹsẹ̀wọnsẹ̀ wà nínú league wọn lórílẹ̀‐èdè spain lẹ́ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù real betis àtàwọn àti korea suicide

0: Krista, é o ai, mãe, é o ai, é o ai, mãe, é o ai, é o salão. Você se quer, Chico?
1: Se quer, Tiabala?
0: Yes, sir.
1: Reserve ticket, louco.
0: So, Bogo, are you considering it, right?
1: Reserve ticket, louco. Kesha Krista, you know, consider your member, reserve ticket, louco.
0: When I'm going to get into inflated price, you know, guy.
1: What's not for you, man? I'm going to take care of you. Kò sí tó burú bẹ́ẹ̀ reserve ticket ló kù torí ẹni díẹ̀ yẹ̀yìn tẹ bá ní ticket lọ́wọ́ crystal àwa tẹ́ pé ara ni tọ́yẹ́ pé ara ẹjọ́ ẹ má jẹ́ kó ju aago kan lọ ọlọ́run jẹ́ kẹ́ẹ́dé lẹ́yìn ètò kí ìfẹ́sìwẹ́ ti parí kẹ́lómi tó dé o 12 la bẹ̀rẹ̀ so àwa tẹ́ bára ticket a sì máa fún wa ní grace the one ẹ̀yin lẹ́lọ́wọ́ yín àdéhùn la ṣe fún yín pẹ̀ gbàgbà ticket yín ṣùgbọ́n àwọn tí ma promise ticket tí ò dé tó fi di 12:30 àìmọye ticket máa ń waste mọ́yàn lápò annually ti bọ́ọ̀sì tàmàlà náà bóye waste last year yẹn so ẹni tó bá ti ní ticket lọ́wọ́ mi tó yẹ pé ọ̀fẹ́ ni ẹ tètè dé o before 12:30 o ẹ ṣeun.
0: ẹ ṣe. báwo bóyá a lè rí àwọn ilé mélòó kan mú lójú òpó ayélujára mo ti ń rí táwọn èèyàn ń sọ̀rọ̀ ẹni tí ó gba líìgì lẹ́gẹ̀ẹ́ sí lójú òpó ti facebook wa. Adégbọ́lá Ayọ̀ wọ́n ní ikọ̀ Chelsea ni ó gba líìgì lẹ́gẹ̀ẹ́ sí Temitope Idris wọ́n ní ikọ̀ Manchester City ó parí sí ipò àkọ́kọ́ Arsenal ní ipò kejì Chelsea ní ipò kẹta Manchester United ní ipò ẹlẹ́ẹ̀kẹrin. Ọlá Gold Ọlá ibi tẹ́yìn ti rí ìrántí yín lé o. Wọ́n ní ikọ̀ Everton ni ó gbàdé líìgì lẹ́gẹ̀ẹ́ sí. Raji Ridwan ojú òpó Facebook ní Manchester United ipò àkọ́kọ́ Liverpool ipò kejì Arsenal ipò kẹta Abiodun Pizzo tó jọ mẹ́ta àwọn ní ikọ̀ Chelsea ni ó gba kíní ọ̀hún. Ẹ wo ẹjẹ́ a máa lọ. Pastor T Mushin dúró lórí pé Liverpool ni ó gba ti wọn. Yóò kú òdi láago mẹ́jọ láàárọ̀ láńgbà tá a bá tún pàdé ara wa lórí ètò sọ̀wédowó. Sọ̀wédowó ọ̀la yẹn mọ́ gbégbó ẹ̀ àwa West Paper Boys ẹ mọ́ mí sí ẹ o. School ti resume padà officially ẹ mọ́ mi sì sọ̀wédowó ọ̀la. Ọpẹ́ púpọ̀ lọ gbogbo àwọn tàjọṣe kínní ìnírọ̀lẹ́ tí gbogbo fi dùn tó fi kan sí ìrá àfáǹbàlẹ̀ àjọṣe ní Islamia Olajumọ̀ Kebusari. Bímbọ́lá Lami Sporting Crystal Bami nǹkan oníṣẹ̀mí yín Parapara Sporting Clever. Emmanuel Adébájọ Chickmoss. Ẹ̀rọ Professor náà wà ní òkulù àjọṣe kínní ọ̀hún nírọ̀lẹ́ ni. Ali ọmọ akéré ńlá mojú ẹ̀rọ tó jẹ́ kẹ gbọ́ wa nọ́mìlì lápọ̀ ọ̀dọ̀ tí yín bẹ̀ yẹn ń bẹ́ẹ̀dẹ̀ ìjẹta bó ti yẹ pàwò rí nǹkan kan abínú ìyẹn pé mi bínú mo bínú. Nǹkan ẹ̀yọ̀ kan ní òní jẹ́ kí n bínú kó bá ti mọ̀ pé wà ṣe wedding kọ́dún yìí tó parí. Ẹ wo ẹjẹ́ àbá lọ pé pọ̀lọ̀gà ọ̀pọ̀ àwọn tó darapọ̀ mọ́ apátápátá lé ní yókù òdi láago kan lọ́làǹgbà tá a tún pàdé ara wa lórí ètò ìgé ṣùgbọ́n sọ̀wédowó láti kọ́kọ́ pàdé kó bá di láago mẹ́jọ láàárọ̀ ọ̀la kí n bá ṣe ń dìde nílẹ̀ báyìí mouthpiece ni ó gorí afẹ́fẹ́ pẹ̀lú music match Akínkùnmí Dọlápọ̀ ló kọ̀ tí mò ń jẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ FPL League wa o yókù di lọ́la ire o.
2: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà, onílùú dùdú ń fìdùnnú pòwé àpọ́dunnú. Bẹ́ẹ̀, alúṣẹ̀gẹ̀rẹ̀ ò nà gẹ̀rẹ̀. Torí bá méjì kọ́, 32FM 94.9 ló mú dùnnú báráyé.
3: 32FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Something fresh is in the air.
5: Magic system.
4: Can you feel it?
6: Oh yes, your favorite station just got a brand new home.
7: This is not a test.
4: That's right, we've officially moved from 4th floor Cocoa House
6: to a bigger, better location.
4: Laughter House, Premier Hill, Mokola, Ibadan. Same energy.
6: Same great music.
8: Same 32FM.
4: We're still bringing you the coolest hits and the conversations you love.
6: Just now from our new home at Premier Hill, Mokola.
4: So whether you're tuning in at home, in traffic or at work,
6: don't touch that dial.
4: New location.
6: Same great station. 32FM. Filling the world with laughter.
9: Okay, 32FM, 94.9, my name is AY. All right, guys, continue to be in progression, just in proportion to the power and the intensity of your desire to stay tuned to the station. AY say so? AKA their father.
7: the joy of a great nation, rests on the shoulders of a radio station.
10: Camera action.
7: Drop it. 32 FM 94.9.

0: káwọ padà láti ojú ọjà tó pa onúrẹ náà ló dé sí etí ìgbọ yín láti kan ní 32 FM 94.9 tó bá dẹ̀jẹ̀ pé fẹ̀yìn ò náà ni omi ẹ̀kọ́ ẹ̀kọ́ náà ni kò sí ìdẹ́ pé ń bẹ̀ tí ọ̀lọ́ ṣùgbọ́n orí òkè tí ń ti mọ́kọ́lá òun la wà báyìí náà tá a ti ń ṣe bí ọlọ́ba ẹ lọ́ọ̀rí gbé wá igun bí eyín àti ọdẹ bí àsùnrí nínú gbó kò sí rárá ẹlọ́rí ìyẹ̀wò ètò yìí náà ni ìkànnì náà ni ó ń jẹ káàkiri gẹ́gẹ́ bá ti ṣe ní àdéhùn fún yín àgbàgbára tíkẹ́ẹ̀tì àwọn èèyàn ta ní kí wọ́n mọ̀mọ́ fáṣọrọ̀ oúnbẹ ń bí bákan náà bàbá transparency òun náà ń bẹ gbogbo ẹ̀ náà láàhà dáadáa lónìí a sì fi àyè lẹ̀ dáadáa ṣùgbọ́n síájú gbogbo àsìkò yẹn ká bàbá pàrọ̀tò àmọ̀ kú gbogbo ẹ̀ bí ṣe ń lọ wọ́n ti ẹ̀ ń sọ fún yín wọ́n ní lẹ́nujọ́ mẹ́ta nísìn wọ́n ní ibi tí nílé sí wọ́n lẹ́yìn sọ pé ẹ̀yìn ni landlord tí a máa nù sí jàǹbẹ́ pé ẹ̀ sọ pé tí wọ́n mọ̀ yín ni ẹ̀yìn ni awolowo ẹ̀yìn ni gbá ẹ̀yìn làwọ́ wọ́n lẹ́yìn sanwó ọdẹ mọ́ ládùúgbò wa wọn aláàdúró lẹ́yìn falẹ̀ iṣẹ́.
1: èmi náà fi jẹ olórí ìyàn kíátìkà.
0: ta àwọn wo ló fi ń jẹ olórí àwọn kíátìkà.
1: state government náà fi mí jẹ ẹ̀dẹ̀ iṣẹ́ ohun gbogbo èèyàn oníṣẹ́ lè fojú rí olórí ìyàn bóyá onídìílé òyàn ní kíátìkà láti federal government irú yẹn ń fi olú ọmọ jẹ ni.
0: ẹyọ ní àtàbújá.
1: láti àbújá straight ọ̀nà ti fi mí jẹ.
0: àwọn ọmọjọ́ tó fi mí jẹ.
1: ìbàdàn dẹ̀ ní ọ́fíìsì mi wà.
0: níbo níbàdàn ló wà. àdúgbò tó fojú rí ni.
1: government house ni ọ̀nà òun gbọ́dọ̀ ajúwe ara rẹ̀ ọ̀nà ẹsẹ̀ sí rí
0: ni. kọ́wọ́ wa block ẹ̀ mọ́lẹ́.
1: kèmọ́ nìyẹn bóyá akánu òun mọ́lẹ́. so ọ̀nà òun gbọ́dọ̀ àṣẹ jẹ́jẹ́.
0: mọ́lẹ́ la ara ń fẹ́.
1: lórí ètò lónìí ó wù mí bẹ́ẹ̀. ṣùgbọ́n àyàn onímọ́tò hàn ìráyè láti pè. bíi kí àlèrè hàn kí a pè. girlfriend torí yan na yàlè jù. onímọ́tò yẹn bá yàlè ìràlè rí ṣe.
0: ẹ má mọ̀ borúkọ ọmọ jẹ́ ẹ má borúkọ ọmọ jẹ́.
1: lùgbà mí àlèyíyàn lè jẹ́ kí onímọ́tò kànrówó deliver san. èdè síbi hàn lálẹ́ sí jàjà yan iye hàn ìwà ọkọ̀ lọ sápẹ́lẹ́ lọ àbújá ni. wà á rí pé bí ìyàwó mẹ́rin ìyàwó mẹ́fà ni ẹ kó jọ. láyé ògbà àti aláyé ìgbà àti mí wọkọ̀. láyé ara ẹ ṣe rádaràda bẹ́ẹ̀ ni láyé ògbà àti a. olóyè ọdún mo fi ṣe mẹkáníìkì. ìlàjìyàn mẹkáníìkì bẹ́ẹ̀ àti wà ní wọ́ọ̀kṣọ́ọ̀bù. obìnrin ó kiri lọ látàárọ̀ èèlà wẹ̀ à ń tó kó sínú ṣọ́ọ̀bù àì máa parọ́ tán. àìtàn rédíò ti bẹ́ẹ̀.
0: nǹkan tẹ̀ sọ nígbà àwọn tí máa ń tàgbó kankan.
1: a ti lọ jókòó tí yan mẹkáníìkì nírọ̀lẹ́ bẹ́ẹ̀. lúgbò bá di bh à ń jókòó sínú mọ́tò èwo ni don.
2: big man.
1: big man yé big man ọ̀ni nǹkan tí mi wá wọ́n àjẹ ni big man jẹ́ wá gba tíkẹ́ẹ̀tì àmàlà.
2: wọ́n kí yín ni.
1: ee kí bàbá rẹ̀ la kí bàbá rẹ̀.
0: ṣùgbọ́n gbogbo àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí
1: ìwọ gbẹngà ni mo fẹ sọ ni lọnà olúyọlé níbẹ ni àlóyìn ẹgbẹ panẹ gbogbo ni ọ ni alágbèrè burúkú ni ọ ẹ rà sí mẹkáníìkì ẹ ìṣàpẹkàn ní ọlọrẹ nítorí pé ọní bá ní mọtò ẹgẹẹgẹ òun là ní mẹkáníìkì lọrẹ òun là máa sàn án láyé kíní kan mẹkù.
0: yóò wà nínú bá àwọn lọwọ mẹkò
1: tù. ó bá ti lórí ètò ó bá ti rí ti pírẹsẹńtà mi háì mẹkáníìkì mẹkò kó o ti mọ pé mọtò omi lómi fún ní pírọbìlẹmù rẹ o ti fẹ gbẹmí rẹ de ni èso wọlé santo. lórí ètò lónìí ó ṣeéṣe mo wíṣì kọ́mọ̀ mi kan alálùbáríkà olólùfẹ́ mi kan kọ́ wọlé kí n sọ pé ó yá o bad boy mo fẹ́ kí bad boy kí n fún ìyànìyàn lówó santo santo alálùbáríkà sọ́ni lórí ètò lónìí gẹ́gẹ́ bí olórí bàbá adúrúyàn ìyàwó náà ti kọ́mẹ́ǹtì kí ni omi wá ká
0: wọ́n ti wà ń bẹ̀ ẹ́ ọlájídé
1: ọlájídé ọlọ́dẹ lè ṣe ní ui ìyànà làbá wá ṣe ọdẹ
0: ṣẹ́fọ́rẹ́ ẹ̀yinú ọ̀rẹ́ ẹ̀yinú jẹ́ mọ́
1: ìrọ̀wẹ̀ gbọ́n pa bàbá bàbá rẹ̀ mọ̀ ní mí ọmọdún mélòó ni ọlájídé gbẹ̀ngà
0: àmọ́ bẹ́ẹ̀ jọ wà
1: mọ́ bad boy mo fẹ́ kí bad boy mo fẹ́ kí n sọ pé lórúkọ òun lórí ètò lónìí kí n fọ́ nìyàn 20 kí n fún ọ lówó kan fi gbádùn bad boy rashida rẹ ni rashida mọ sọ̀rọ̀ orí rédíò ni mo wà orí rédíò ló ká mi mọ̀ wọ́n àti gẹ́ẹ̀ẹ́ dáná rẹ kẹtìrà ni ó dẹ̀ mú o jẹ́ ṣe ṣùgbọ́n abẹ́ òkúta ni gbogbo rẹ wà orí tiktok náà ti ṣàgbé ìyá wọ́ndá fún òun lórí ìyìn alágbé aṣọ lé fọ̀tẹ́lẹ̀ alágbàfọ́ ni gbogbo àgbáyé náà ti mí gbọ́ lórí rédíò 32 FM àánú rẹ ni oúnjẹ ni ìyàn kẹtìrà ẹ ṣe ìyàn kẹtìrà olórí burúkú o ẹ ṣe ìyàn kẹtìrà gba mẹ́ta bẹ́tà láìfo
0: ó dà kó
1: àti orí Rashida ni ti e Rashida ologun owo ni ni bogila alujonu le ba soro loru on le ni owo fun
3: ori edio la mo mo boku ani eleni
1: o ba ri le Rashida ni bogila o ba ri le re oni ru le ise radio gan ko ru le o ko
3: te ba ni gan avologba gbe yin ko
1: o le Rashida ni bogila o mi wo oni ru le ise radio o le ko ru re upstairs buruku ni eyan mata mata li eyan na fun eyan na television fun HMD kan wa oyibo ni leni bo te se pe kan se no ma sodo ri amo
3: omo bitere boya di bu won
1: nu HMD mera bu Rashida leke mo help ri amo lori radio pe ke mo fun yan yan yan ni nkan o ya loruko Rashida iwo kan fun yan yan ni nkan lori radio ri role Rashida o ya ma lo la ma se se agbere ori ran re ni o de mi pe bo se wa ni omi ra lanu o owo ni GM ule ise e ibo ni piro ti fe rowo Rashida oga egbe tun ni o tun fi je ya din ni bo se wa ni ni bogila
3: mo ti sa lo fun
1: o fi je ya din ni bogila bo se wa ni bad boy
3: e mo bo ni ojo
0: opo ilujara facebook wa 32fm 949 fe yen 32fm 949 fe yen lojo opo facebook wa e mo bo nbe ke wa kan si wa te follow te like te share and your comment about the tricycle. I live where my grandma was like, Bum Bele from a bank and go to the gate to you later. And we do. Oh, she can get me at the so barbarian to Baron was seen. Be not Lati, Lati was one by now. Up for Lopo, Lunian to tickets in Bele. Hey, that is a way I get ticket. That be dead, Joe. I want that ticket. You could be made you law and security in that is around you
1: too.
0: That way, why bow? Because it's not a lemma as a way, a gender, Joe, a gender, you, go ticket, guy, kill you. Bi yon, bo se je, ne a bi be. Ya mo kon ben bi.
1: Ben, lori eto, lori. Bad boy, obe request on. Mo fe ki bad boy, lori kore. Ogu mi ke fun yon yon, bi me wa, lo lori eto, la le.
3: E mo ti da ugo bad boy, se, wini si mo mo sa duwa dama kwen lori kwa wen. E jaki mo so.
1: Bad boy, ha, mo mo, jaki bo gwa, ta ye lo ma mi gwa mi lori radio, je shora de.
3: Mo, ya so yi, mo, mo.
1: E mo tomani.
3: E pa jek besi le.
1: Bad boy, iti rami si yi yo.
3: Mo so fun yi lo.
1: Ati mi popo lo wani yo.
3: Mo so fun yi ni
1: ye, ni ta si yo. Oni yon mewa, oni yon 20, akbara de ka.
3: Mo ma, su mwen pa di mo ti so be. Tell that you roll ye, only maybe something come at the grammar saki. Come on, baby, more I do thing, then you get you.
1: Correct, Jackie, if you correct, is correct, only much of Wolo.
3: I want that the Mulo come by rounds so about the Kedibu.
1: Correct, if you know, nobody can correct it by me, Ratiket, I'm a la face. One in 20 lorieto lale sele rani
3: pole ah mi
1: pe o wa correct so wa lo wo re bi oniyan ba ti sele ti je sowo ori radio ni mo wa o gbogbo agbaye lo mi gbo mi
3: owo wa lowo won seyin
1: o ya loruko re je ki mi fun niyan bi 50 je ki mi fun on lowo
3: seyin da si won
1: se bi correct ni
3: bad boy o lo nisi won wo yin won soro
1: bad boy ti very question mark question lo ni mo fe funny kokan
3: eh so fun won
1: mo le funny kokan mo le fun yan oniyan 20 ni 55000
3: e so fun won
1: oniyan 50 ni 22000
3: e so fun won
1: omo mi lo lule ise bad boy
3: omo dabi e pe ojo oja tin sumo
1: di ose Emmanuel
0: e je lo si ojo oja na kalori ere ipolo bi melo kan baba ti pa ya damu yoku mi o ti

0: Wada lati ojo oja eto panu re na lo nde si eti gboyin lati kanni ade ani ko sono 32 fm 94.9 feyin e ni ori oke tin temoko la ni lubada ibe na la fi ikale si ni laft house ati mo pe asipo ba ni sin yi dabdata be ri bi jomejo ni se su di fe tanu da bo sinu su baba ka won yan ko aye tu le do ton fe le ofogoro awon eyan ya mo gbo nbe nbi e ma wa rush yo eyo ko kan ni ke ma po wole
1: o ba de ti fi gbera ga soro ma le odanu
0: e ma tori
1: o ba ba wa ohun ni ko koju mo lodo ya mo po
0: se ba di so fun yin ke ma gbo won je tin pe lai gan hello hello hello o da bi pe call ti fun awon pa lohun mo be hello
2: mo wa kale
0: e ma kale
1: da ke mo soro mo soro mo soro Lea kasabi ata gadia. Yama ko yo ni pe wole yi obirin ni. Lea sagabia.
0: Egba so obirin ni yabo kun.
2: Obirin ni o.
1: Lea kasaba. Yama ko yo na abayo kaye re tun le dotun ju bo se wa lo lo fi pe wole.
2: Well.
1: Lea kasabi. Yama ko yi nkan yo kan pere la na.
2: Oda.
1: Iwa wa 1,000 naira.
0: Melo.
1: Ojo ori yeye obi o.
0: To ba je mummy won je bi 80 years.
1: Wa e gbodo tutun o. Aloku lo gbodo wa o.
0: Aloku ni kan wa mo
1: gbodo. 1,000.
0: Don't know 80.
1: Beni, e a lafia ni fun o. Eju beni lo.
0: Tan ba ti wa ri ni bo ni kan ko si.
1: O ba ti ri wa pe ye mi si afon la account number.
0: Ti won sanwo si
1: wa send re wa wa fowo transfer si on gbodo yo ninu re antoro gbodo yo ninu ori aye re alaafia ni fun o le akasabiya
0: hello 0705000949 tabi 0809700949 tabi +234906200949 +234906200949 Hello.
2: Hello.
0: Hello.
2: Hello.
0: Sir.
2: Hello.
0: Hello, and are you low?
1: Say ya wo loko ni o.
2: Ye say ya wo loko ya wo pon mo fe ni o pastoro.
1: Lia kasabida. Hey, iya mo pe ni ko fowo kan le ko fowo kan aya ko ri ori mi se mo dupe. Lia kasabia. Iya mo po yi olutaja ni o. Iya mo po yi o de fe ki sere ke gboro si ju bo se wa. Lia kasabi. Hey, iya mo po yi gbogbo agbaye na ti wo television la Isabania. Iya mo po ba mo bire ba ri television ya yo mo television e ba gba ba ri television ya yo mo television. Iya mo pe wa wa lo wa flat screen television
0: toto abi aloku
1: toto ninu pa ni tori ori ayangan ran na fe ti fun o wa wa
2: wa be fun won ni
1: 70 inches ni wa la na
0: 70 inches to fe
1: o fe wa lo na o ba ti wa
2: ni o ti ni ta gbo o
1: ami ami ami
2: o mo te ti wa gbo
1: ami o ti
2: a je da wa na ja re ta di amo na ba pe a wa le o Se jari bi wale o.
0: Ki loruko yin?
1: O ya ki loruko re.
2: Ya bi me ya bi oso ni lati do.
1: Loruko iya Fashoro ba mi sadua fun.
0: Maryam Adeosun abi.
2: Be ni, Mary.
0: Mary Adeosun. Ojo wo le wa gba?
2: Ma wa gba ni ojo Tuesday. Dani Tuesday.
0: Awon security se wa lenu na so pe je ticket lori eto paronu re.
2: Okay.
0: So, ya
2: wo ile se Ile aja yo ni jona loruko Jesu o.
1: Amen.
2: Gbogbo ni ta wa nbe, oro ta ba nko wo mo dun mara ye ni loruko Jesu.
1: Amen.
2: E ni damu.
0: Oh, mama va joro ni. Hello.
1: Hello. Hello.
0: Kai.
1: Ki lo de?
0: O da bi e pe.
1: Eyin ti like won fe ju pe mo mi jise ku won be.
0: Ni o mo bo su ti odun ti fe pari tan. E mo ke yan na gboro wura re ran kan mo na. O ka lu ko gbogbo ese ti o ni lu atunse. Hello.
3: Hello.
0: Sa e mo ka le.
3: ẹmọ kú ètò.
0: Oh, ta ló bá sọ̀rọ̀ yìí o?
3: Joseph Ogunlaye Latakú.
1: Láti?
3: Akuọ.
1: Akuọ. Ṣé lọ́nà àpapọ̀ kọ́ nìyẹn?
3: Ẹni.
1: Akuọ àbí bó lẹ pé?
3: Akuọ lọ́nà àpapọ̀.
1: Lọ́nà àpapọ̀ náà là ń sọ, nǹkan náà là ń sọ. Ṣé fẹ́ bá ìyàbọ̀ pò sọ̀rọ̀ ni?
3: Ẹ mo fẹ́ gba tíkẹ́ẹ̀tì ni.
1: Ẹ ti tọ́ àkókò tíkẹ́ẹ̀tì wa bí?
0: Ẹ fẹ́ gba tíkẹ́ẹ̀tì.
1: Ẹ ti gbà tẹ́lẹ̀.
0: Ẹ o ti gbà tẹ́lẹ̀.
1: Ẹ ti gbà lórí ètò mi. Kọ̀mpútà wa ti gbé wáyé ti gbà. Ẹ ti gbà yín lórí ètò mi iléeṣẹ́ yìí.
3: Mi ò bá rí. Ẹ lọ wo ẹwọ bí dá ń kọ sí mi ò bá rí àtọ.
1: Ọ̀dà kí lẹ pọ́ kọ yín?
3: Joseph Ogunlẹ́yẹ.
1: Joseph Ogunlẹ́yẹ àbí? Ìgbà wo lẹ́wàá gbà?
3: Àdìgbà bá sọ fún mi ni kí wọ́n gbà.
1: Ẹ wá lọ́la láti nǹkan bí aago mẹ́wàá.
3: Aago mẹ́wàá àárọ̀.
1: Ẹ̀yin yóò sókè dibi aago mẹ́fà àrọ̀lẹ̀.
3: A ti máa béèrè tí n bá débẹ̀.
1: Ẹ sàkó fún wọn pé jẹ tíkẹ́ẹ̀tì lórí ètò pàánù rẹ.
3: Ó ti yé mi, ó ti yé mi. Àwọn
0: security wo jáde sí yín, wọ́n dẹ̀ fún yín. Ó kọ́ ń ti wọnú kọ̀m̀pútà wa lọ.
1: Hello. Hello. Hello. Hello. Ọ̀dà ẹni lójú òpó Facebook wa, ẹni tó ń jẹ Adéwálé tọ ibù yìí.
0: Àti rí ọwọ́ wọn dáadáa.
1: Alàgbà Adéwálé tọ ibù ẹ wá tó bá ti di àárọ̀ ọ̀la. Ẹ wá láàárọ̀ ọ̀la láti nǹkan bí aago mẹ́wàá lọ sókè. Títí tí yóò fi di nǹkan bí aago mẹ́fà àròlẹ̀.
0: Ká máa ṣe bẹ́ẹ̀ yẹn wọnú ara wọn náà. Ká ṣe sùúrù náà báwọn. Adéwálé tọ ibù. Ilé ọ̀dọ̀. Hello.
4: Hello.
1: Ami o se fe pa mo ko so ni ko ta ti ko ta fe bu mo
4: waju da mo lo
1: ase wa
4: e ni ti ka so
1: ami o
4: owo nbe de to yi o
1: ami o
4: e se mi na ni ti ka ta ma lo
1: e je to ba ti to
0: ba ti to asiko to ba ti ta asiko asiko lati be mo ko so la wa
1: asiko wa be o ni ba fe ba ya
0: mo ko so mo ko so ni ko wole
1: o ni ke pe wole o
5: hello sir
1: sir
5: Babatunde Ajani ló ń pè láti gbági.
1: Babatunde ò tún mi fi gbéraga bá mi sọ̀rọ̀
0: ó lè fẹ́ràn lọ́wọ́ ni. Wọ́n dárúkọ wọn ni.
5: Mo dárúkọ mi ìpín ìjẹ́ gbéraga.
1: Lúgbò wá ìṣèfò ó dẹ̀ tún mi fi gbéraga bá mi sọ̀rọ̀.
0: Bó wa nìkan ti bá yín sọ̀rọ̀ báyìí.
5: Bàbá Pàrọ̀ ń tò mí ètò bẹ́ẹ̀ láti fi gbéraga sọ̀rọ̀.
1: Kí ló mi ṣe ní gbági?
5: Àdúgbò mi nìyẹn, mo ọ̀sẹ̀ délé ni, mi ì lè má gbọ́ ètò yín.
1: Láti ilẹ̀ Haúsá.
5: Ilé Haúsá kọ́ o.
1: Èmi ló ti
5: láti Adamasigba ni o. Adamasigba mo ti dé láti ṣọ́ọ̀kù ni mo ti ń bọ̀.
1: Lọ́gbà.
5: Mo ọ̀sẹ̀ dé sílé ni.
1: Wọ́n ládámọ̀sìgbà ní ọ̀dọ̀ wa ń tó ṣe ọ̀dọ̀ wa ń bì. Níyàn ẹ̀bẹ̀ ni kí lomi wá ká ṣẹ́kù ìfamilomi ta ni. Ìrọ̀ yan nípa ní ṣọ́ọ̀bù okùn ìfami náà ní ṣọ́ọ̀bù síbi ó jìnà tó yẹ ni wọ́n nífẹ̀ẹ́ kan ọmọ ládùúgbò. Ó ṣe kúkú wá ṣọ́ọ̀bù sínú gbági kó ata wọ́nranwọ̀nran kan.
5: Owó iná ni kọ́lọ̀ ń ṣàánú mi ni.
1: Owó owó ti rìtáyà ìbò mi kò lọ́wọ́ ìjọba ìwólowó ni.
0: Sẹ́yìn mọ̀ bò ń ṣe
5: ìjọba
0: ni wọ́n ni.
5: Mi ò kí ń jọ ṣe iṣẹ́ ìjọba. Àbẹ̀ lọ le èmi o.
1: Ṣé
5: kọ́ wá
1: fún ọ ní tíkẹ́ẹ̀tì
0: ní ìrìn àjò? Ṣé ní di tíkẹ́ẹ̀tì àmàlà ni àbí báwo?
5: Ayé bá fẹ́ fún mi máa gbà.
1: Ẹ ti gbà rí lórí ètò kan.
0: Ẹ ti gbà lórí iléeṣẹ́ yìí.
5: Mi ò tí gbà o.
1: Tẹ́lá sún ó fẹ́ fi ṣe ságbàlagbà jàmàlà ni ọmọdé lè jẹ́. Ṣé o já ara ògbàdàn ni? Ṣé máa ara ògbàdàn nìkan lè jàmàlà?
5: Gbogbo wa náà lájọ ń jàmàlà.
1: Àdúrà ìgbà bá a ṣe yan fẹ́stíva Lékìtì.
5: Ẹjẹ́ ń jàmàlà.
1: Ó dà kí lórúkọ yín?
5: Babatunde Ajani ni láti gbági.
0: Babatunde Ajani.
1: Ajani Ogun.
5: Bẹ́ẹ̀ni.
1: Láti gbági.
0: Ogun á gbé ọ. Ẹ wá tó bá dára láti gẹ̀ bí aago mẹ́wàá sókè kẹ wá gba tíkẹ́ẹ̀tì.
1: Ṣé o mọ bí a wà o? Laughter House la wà o.
0: Ṣé ẹ mọ bẹ̀?
5: Ok, Laughter House. Maybe you very clever.
1: No, clever kọ́ lẹ máa béèrè o. Ẹ sọ wípé lẹ́nu gate ẹ sọ pé ẹ jẹ tíkẹ́ẹ̀tì lórí pàrònú rẹ ètò tán ṣe lálẹ́ àná. So àwọn security
5: guard jáde sí
1: ẹyọ sọ́dẹ̀ máa fún yín. Ṣé bẹ́ẹ̀ mọ́ bí táwà lórí òkè mọ́kànlá ní Ìbàdàn?
5: mo mo be sugba sebe tin ni ma wa ti weekend nkan sir
1: weekend e ma wa lo la be wa bi jo Sunday na
5: mo mo e jo Monday ni sorry Monday ma di kuro ma ko ma bo lodo yin straight ni
0: o si wa la
1: se se lo fi mirin de gbagi ni
0: o si wa la
5: Bagbado to je fi fe send owo si mi ni ki.
1: Ro agbara gba na gbodo a fe se re. Oni bara re ti me ba hun mi bo.
4: Sa.
1: Mm. Ule o omo mi. Mm. Aye o. O
4: gbadun.
1: O gbadun ta ni ko gbadi wo re ba se se ba. Oloye, oloye lo mo mi ba soro aburo mi kebu. Kebu ye ri loro ko mi ba soro mi kebu, n ba mi soro. Mike o soja na o je chori ara
0: de le wi sir
1: network here
0: go to clear
1: ni abaya mo ko soro
0: o ko yen o clear do fe baya mo ko soro loku bai ka fun won ni seju meta si leyin e bai ka won tickets loku ka ru e won ara won ka go yen ti yen be no hello e ka le o dalun ba soro yi o
2: lati de de ra ko se
1: lati osun
2: lati osun ni adide mi be ni adide mi ni o

0: abide mi ade ni ke latosun ona yeje daada
1: ona renji yeje
0: ko so lori ele ohun so ron bi ona yeje e le wa si badan tori gbe fe wa gba ticket
2: e cha me we na ti la nu
1: ebo
0: eh gbo nkan ta nso ti na la nso eyan wa latosun ibu ko je kiri lewa
1: o tu ayi ta tu shanu re
0: ka tu wa fun ticket ke mo wa wa eh gidi pa atako yo hello hello hello e kale
3: hello e kale
0: yes talo ba so
3: yes ogbeni taki mi ba so wa di fun yi
1: o tu mi pe ra re logbeni lodo mi oni ye ki pe ra re lomo kekere kan ah ah so fe ba mi amo po soro ni so loko ni oni ki n te ri
3: o na ve to ticket kan ti amo po
0: ẹfẹ kí yàmọ pò
1: ìkan ni wà fọwọ mi
0: sọrọ
1: ọrọ ayé rẹ jẹ ológun àbí kò jẹun ló jẹ ológun òun ló jẹ ọrọ ayé rẹ o ti fi ọrọ ayé rẹ sílẹ àbí.
3: àmọ
1: ìyẹn jẹ ọjọ
3: àmàlà
1: wà ìyẹnjú ọrọ ayé rẹ lẹyìn àmàlà èsì wà láà lóbi lóbi ìyàwó rẹ bá fi ọkà lẹ ṣebí wà ìké wá sọdọ kẹbúyẹrì wà ìká máa bọ pé lórí ètò gbọrọ mi rò ó tútù bẹrẹ rírì.
0: kílẹ̀ orúkọ yín.
3: ọ̀gbẹ́ni ṣakiru láti sango.
0: ṣakiru láti sango.
3: bẹ́ẹ̀ni.
0: ok ìdáwọlẹ̀ fẹ́ wá.
3: Báwo
0: ni ká wá sọ? Ẹ wá látàgùn mẹ́wàá lọ la sókè. Ẹ bá àwọn èèyàn lẹ́nu lóró wa. Kẹ ẹ sọ pé ibi jẹ́ ti jẹ̀bù sọ wọ́n wo kọ́ yìí lórí sísítẹ́mù
3: pọ́fúnẹ̀
0: fún yín. Kí la rí?
3: Monday.
0: Ẹ lè wá Monday náà.
1: Oye wá ní Monday.
0: Sọ́kẹ́ bá ti wá tó fi dọjọ́ yẹn ẹ gbàgbé o kò sáàyè pé àwọn àgbà tíkẹ́ẹ̀tì lọ́jọ́ yẹn o. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ẹ tá bá ti fún ní tíkẹ́ẹ̀tì tí ò bá ti wá ti dídó fi díjọ́ yẹn àlèmọ́ átíkẹ́ẹ̀tì níjọ́ yẹn ká máa wá wá nìkan gbókọ̀ méjẹrin gbogbo àwọn tẹ́wọ́n átíkẹ́ẹ̀tì yìí ní síbáà tọ́sanwó tíkẹ́ owó ni wọ́n san kété pé wọ́n ń odidi owó owó tó tọ́nà dárìn náà fi ra $3,000 lẹ́yìn ọ̀kan ọ̀dì tí ní sáájé tó ń bọ̀ owó láṣẹ ní recreation club nílùú ìbàdàn bí báyìí so èèyàn wá lé wá owó lẹ̀ kẹ́ wá di pé àwọn tó yẹ kó wá gbà wá gbà èèyàn ò ní lè rọrùn. Hello.
1: Lúgbò jẹ́ pé fóònù ni a máa yá ká.
0: No, ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ o lè jẹ́ ojú òpó yẹn ni òṣèlú
1: dáa. Oye ìyé fóònù ẹ dáa ni.
0: Hello.
4: Hello.
0: Àmọ̀ká ẹ lẹ́yìn tálọ́ bá ẹ sọ̀rọ̀ yìí.
1: Mọ́sàmí ń wo bá wá ni kò sọ pé sojú ṣáájú.
4: Àmàlà ticket.
1: Oya kọ́ọ̀tì rẹ̀ yé àmàlà ticket ó gbé síbẹ̀.
0: Hello.
5: Hello.
0: Ẹ mọ̀ká ẹ lẹ́
1: owó ti tán lórí fóònù rẹ̀.
0: Hello. Gbogbo ẹ̀ sáà. Gbogbo ẹ̀ sáà ń kọlu àwọn lọ́tọ̀ lọ́sì ni. Hello.
5: Àbápá Rontó.
0: Ẹ mọ̀ká lẹ̀.
5: Ó rí a máa mú ọ ní wòrò.
1: Ṣọlọ́kọ̀ ni ọ́. Ṣọlọ́kọ̀ ni ọ́.
5: Níwájú támínà yẹn.
1: Ṣé ọlọ́kọ̀ ni ọ́?
5: Ọlọ́kọ̀ ni mí. Mo rí ọ̀njẹ̀ta níjẹ̀ta.
1: Ó yá pé nọ́mbà ọkọ̀ rẹ, mo dì àyíkan báàní rẹ láti inú gáràjì.
0: Ẹ pé plate number wọn.
1: Pé plate number rẹ, màá wá fi yí ọ, à ń wá bẹ̀ mí nílé iṣẹ́ ẹ̀, n mo bá gbọ́ kígi àtàkè wọlú mi. Pé nọ́mbà ọkọ̀ rẹ jẹ́ kí mi kọ́ kalẹ̀. Ó yá.
5: Ṣé plate number mi?
1: Bẹ́ẹ̀ni, o ti ṣe ra rẹ fún o sọ ni, òun èjẹ kan bá bàbá ẹgbẹ́ yẹn ọlọ́kọ̀ lọ́yọ̀ state lomi bá sọ̀rọ̀ èdè ó dì ọ ni ó mú ọ pè wọlé láti wá máa bá mi sọ̀rọ̀ èdè ń mú ọ lónìí ó yá.
5: Ìgbà tí wọ́n bá mú ọ níwájú támínà wò rí ní
1: ìjọba. Èmi.
5: Máa wò máa lé rí.
1: Mo ti
0: lálẹ́
1: ẹ̀jẹ̀ bẹ̀wò ẹ̀ mọ́ fẹ́ tó
0: máa yí sọ̀rọ̀. Mo ti mi bọ̀ lálẹ́ ẹ ti ń bọ̀ wá ka owó apá lónìí mo ti mi bọ̀.
1: Kò burú.
0: Ẹ máa lé rí.
1: Mẹ́rin àìsàn lórí burúkú.
0: Lójú òpó Facebook wa náà Adébáyọ̀ Tìmílẹ́yìn Tímọ́nì ẹ wá gba tíkẹ́ẹ̀tì yín tó bá ti di àárọ̀ ńlá o àbí ìyẹn bó ṣe jẹ́ nìyẹn. Hello.
1: Lẹ́nu àfúnyàn nìyẹn.
0: Hello.
6: Ẹ ká lẹ́sọ̀.
0: Kí ló ń kọ yín o?
6: Mrs. Akitunde láti Àpáta.
0: Ẹ ti gba tíkẹ́ẹ̀tì dáadáa lórí iléeṣẹ́
6: yìí. Àmì ìgbárí o.
0: Kò sọ̀dọ̀ wa bọ̀ ẹ ti dá.
6: Mo jẹ́ owó gan. Ẹni kí n send account number mi ò rí send.
1: Ó rí send ṣé o gbọ́ rẹ̀.
0: Kí lẹ́ kó kọ́ yín?
1: Àbí wàá pè láì fàǹdà.

0: alpha ẹyin tèmi ni gbogbo abẹtẹ so ẹ ti ṣe tán ẹ jára mọ sí lóní sírímí sírímí gbogbo ẹyin tèmi ni gbogbo junction ṣe mo bí mo ti dé ẹ lọ fọkàn balẹ ọyẹ jẹ ti ọkọkọ ṣe báyìí ná gbogbo ẹyin tèmi lo po gbogbo ẹyin tèmi ni popo gbogbo ẹyin tèmi ni kajola ẹyin tèmi lókè àdó ẹyin tèmi ni mọ lete gbogbo ẹyin tèmi ni gbogbo junction kakakiri ṣe ẹ ti ṣetán bo ti de o àmọ́ síwájú ohun gbogbo pàdé yẹn náà ni ezan wu haibi
1: mama mi ki lo fun
0: orúkọ tèmi ni taofeek bàbá tó bí mi ni nasirudeen àyìnlá ayọ̀ bá mi elé ọmọ elé ó gúdúgúdú abẹ́yìn plenty plenty kẹ wá lè bá a mọ̀ pé mo ti dé ṣé kí n sí fún yín ọyẹ́ ẹ jẹ́ àtẹ̀yẹ̀ tó kọ́kọ́ gba pa bí ìwọlé kẹ lè bá a mọ̀.

kọ́kọ́rọ́ tẹ́ fi wo bẹ̀ ní kẹ́ sọ pé lágbo lágbo àbí kẹ́mi sọ pé lágbo lágbo ẹ wá ní 32 FM fẹ́ yẹn torí òun gangan nìkan ni tí wọ́n ń gbọ̀ ó ní ìkànnì tó wà lórí òkè tí ń dé tábìlì lórí òkè tí ń dé mọ́kọ́lá ní premier league laughter house là wà wà o jágun máa wọ́ ẹ ló kò wọ́ bí tí n bá ti ní lágbo lágbo wà ní 32 FM fẹ́ yẹn wàá tò sí mi ó bá jẹ́ yìí ni pàtí tẹ́ ẹ fẹ́ lọ lọ́la yìí eléré lásà ti wà ń bẹ̀ ó lẹ̀yìn máa fọ́ fún ni àbí gan sá fún yín lóúnjẹ tó tọ̀ ṣọ̀ dáadáa tá à ń sọ lójú agbo lásàálẹ̀ inú

0: 0005-5949. 0809-7949. Aya lo le ogiri. +234-90-62-03-949. Lagbo.
1: 32 FM.
0: Fẹ̀yìn. Fẹ̀yìn. Èlò kọ yín láti ibùdó ẹ ti ń gbè.
1: Afa
0: bi ọwọta afa ase ọwọta nkọ.
1: Ase ọwọta si mọ
0: bi ọwọta ló wà nbẹ ká jọ mọ gbé mu.
1: Alaye.
0: Ìbàjẹ́
1: fún mi. Ìbàjẹ́ fún mi.
0: Ẹ̀yin fọ́ fún oúnjẹ olórí kẹ̀. Kò ní bàjẹ́ fún mi.
1: Àjẹjàgbọ́n tó wá jẹ́ pàtí sáàbù.
0: Kó lọ ni wa máa kọ ni. Ìwànú Jóni jẹ́ ti yí. Ẹja jọ mọ múnú ara wa dùn. Ọmọlára ìyá kan. Lójú òpó Facebook. Talẹ fọ́ fún. Ìwọ náà mọ lọ sójú òpó Facebook kan ní 32 FM fẹ́yìn kó lọ mọ kọ tòsí bì kan. Kí ló kọ yín láti bulẹ̀ tí ń pè? Hello, Debbie. Tí mo bá ti ní 32 FM, tí mo bá ti ní lágbo-lágbo, wà ní 32 FM fẹ́ yín ẹ. Lágbo-lágbo. Wọ́n ti sùn lé. Báyà tẹ́ dúró lé lórí ìyẹn iná ló fà wọlé o.

0: wọn mọ mọ kini yẹ o wọ ọmọ ilé ara mi gbogbo ẹ yi kabiyesi eba a si ti wo ojú agbo a si rara fúnra wa lóní sirimisiri fídíò lágbo lágbo.
1: Ẹ
0: ní 32 FM fẹ̀yìn ẹ kí ló kọ́ yín láti bulẹ̀ tí ń pè.
1: Orúkọ mi ni Fásiláàtì Mohammed.
0: Láti.
1: Láti Apẹtẹ.
0: Láti Apẹtẹ, gbogbo Apẹtẹ ń kọ́ níbo lápẹtẹ?
1: Láti Apẹtẹ.
0: Níbo lápẹtẹ lẹ ti ń pè lápá bó lápẹtẹ? Arola Alfa ṣé náà yín ṣé wọn sáàtì ìmúná lọ. Àwọn ará pẹtẹ à ń gbàdúrà gan múná lọ wọn sì kọ́lọ́ ń jẹ́ kó máa lo bẹ́ẹ̀ àbí.
1: Àbí.
0: Ọlọ́run jẹ́ kí náà wọ́n dúró bá wọn kò ní sẹ́jú lágbára lọ. Àti ẹ̀yìn wọn. Ọ̀yà náà ewúrẹ́ tòsí olórin ni àbí. Oúnjẹ lẹ́yìn náà fọ́ fún. Oúnjẹ lẹ fọ́ fún. Kọ́lọ́ sàánú wa ó ṣe jẹ́ oúnjẹ kí ló dé olórin tí ó kì í délédélé. Emi aju olorin ti o fun yin tan

márùn màlá ọlá fi lọ gbé kéde àwọn sọ òní mo fún yín lóde àwọn fún gbogbo àwọn ọmọ oníṣìwọ́ṣìwọ́ ó kó gbogbo ẹ̀ sínú ó kó fújì inú ó kó jùjú inú òní àsọ̀rùn ń tiẹ̀ ní nǹkan tó tún kù báyìí ẹ̀ tí mo á bì ọ báwọ̀ rẹ̀ jájọ́ wọn jẹ pàṣọ yìí lọ ó nílò láti gbé kúrò nìkan ní 32 FM torí àwọn tí iṣẹ́ yẹ tó pé àwọn ni wọ́n wà níbẹ̀ ibà wà sí àgbà òǹlẹ́lẹ́ àlùjọ àlùjọ extra ìdájọ́ mọ̀ jẹ́lé ìlọ náà tá a bá ti jẹ́ débì kan gbá pàtó kì í bọ̀ máa yọ ó ti yẹ ń báyẹ inú kọlọ́rin ó kì í délédélé àbí gan fún yín lóúnjẹ tó gbádùn dáadáa ewúlẹ̀ yín máa fẹ́ 0005 5949 ẹ ti rìn mí jàkì ó ti ń gbé mi débẹ̀ 0705 5949 0809 7949 0906 2949 tí n bá ti ní lágbo lágbo nǹkan tó kù ní kẹ́ ẹ sọ pé 32 FM ẹ̀yìn ẹ̀ torí pé ẹ̀ ń fọ́ fún àbí

0: àbò kọ tó gbé wánu ìyàwó mi mo lọ lámìlẹ kan lórúkọ mi àwọn ọmọ pìrìsẹńtà.
1: Kò ní bàjẹ́ fi ókè ẹ tún fi nọ́mbà àǹtí ṣé wọ́n wà ń bẹ̀ yẹn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹjọ́ ń jẹ gbádùn ẹ̀ sọmọ yín náà wà ń bẹ̀ pẹ̀lú yín.
0: Ọjọ́ aláàfin gbogbo ala wà ń bẹ̀.
1: Àti bolẹ́ ti ń pè.
0: Ọjọ́ aláàfin
1: ojú pàṣẹ kẹrẹmọ́lẹ̀ ọmọ àti gbà kò ní bàjẹ́ fún yín.
0: Olórin ni olórin.
1: Olórin tó máa kìyìn tí orúkọ yín máa wọnú rẹ́kọ̀dù.
0: Bẹ́ẹ̀ni ni yóò
1: máa. Kò ní bàjẹ́ fún. Ẹ ṣe gan. Lọ́jọ́ pọ̀ Facebook kan ní 32FM. Mo gbọ́ dànù. Mo ti ṣe wá ń gbọ́ máa lọ láìkí ẹ̀. Ẹ bá ń wò mí lójú Facebook. Ẹ mọ̀ rí bí mo ṣe ń luwọ́. Ẹ mọ̀ rọ́wọ́ mi. Ẹ mọ̀ ránká sí ìfì. Mi ìmọ̀ ránká sí ìfùdàní lónìí. Àmọ́ pépà tí mo mú dẹ́ ó ń rẹpísẹ́ǹtì ránká sí. Fáwọn ọmọ líle. Àwọn ọmọ líle páànù. Ilé páànù brown. Àwọn tó gbé tá a bá ń wẹ̀ nínú bedroom ti wá. A mọ̀ owó sọ́mọ̀ lókè. Ẹ yàtọ̀ sẹ́yìn tá ti pé láti inú yàrá. Ẹ̀yìn ó ti bọ́ sínú bedroom. Àwa ọmọ líle tá a bá fẹ́ ṣe gá. A máa ní láti bẹ̀rẹ̀ láti lè sọ short put kò sẹ́ni tó lè jú tó wà. Ibi tá a bá fẹ́ jù sí kó wọnú ràyẹ gangan ló máa bọ́ sí. Ó bá kàn lọ bẹ̀rí láti. Àwọn ọmọ líle tó jẹ́ wípé wọ́n á lòsó ẹlẹ́rìí fì eléwé oúnjẹ wé ewèlé tí ewèlé. Ọkàn máa rú tún wọ́n lérò wọ́n ń ṣe gá.

offside. Ẹsẹ̀ ẹ̀lẹ̀ wọ́n ti rí ẹ. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal. Wọ́n wọlé pẹ̀lú jì gan. Wọ́n wọlé pẹ̀lú fire. Torí wọ́n na Coventry lọ́wọ́. Eléyìí tí Frank Lampard Lampido tó ń kóso ní. Wọ́n welcome wọ́n padà sínú Premiership. Coventry Championship tó jẹ́ pé àwọn alágbára Championship. Wọ́n á jẹ́ kó máa yé wọn lọ́wọ́lọ́wọ́ báyìí wípé Premiership náà ń pe bí o. Lampido Osetti ní Chelsea. Osetti Leverty. Man City náà. Èmi ò ráyé àròyé 2-0 Arsenal ti ń kó fún Coventry lọ́wọ́lọ́wọ́. Ẹ jájọ wọn jálùjọ yìí lọ. Èyí ìfẹ́ ti yẹ. Olórí báyìí mọ kẹ̀kọ́ wa ló fẹ́ jó. Àbálùjọ. Ọgbọ́n sọlórí kólórí ó máa kí ọ. Nípa tí lo fẹ́ ni, àbí kí wọ́n fún ẹ lóúnjẹ tó máa satisfy rẹ. Èwo lo fẹ́ lójú agbọ́lọ́la tó fẹ́ lọ.

ẹja jọ gbàgbé ẹja mọ bébà. Ṣé tí mo ayọ́? Ṣé kí n yọ́? Kí n fi sí àbí? Àbí? Ẹ fọkàn balẹ̀ tí mo bá yọ́. Ẹ mọ̀ pé mi ilé ẹ̀fà disappointing yìí. Torí nǹkan tẹ́yìn gẹ̀ẹ́sì lè lérò, òun ni màá tún kìbọ̀. A sì tún bá yín lára. A wọnú ọmọ ilé ara yín lọ dáadáa. Iṣẹ́ tí mo gbà ní, mo sì kọ́ ó yanjú. Abiodun Adewọlé, ó kọ́ mi ó yanjú. Àwọn àgbààgbà tó sì tún pè é léde, mo gbà fún wọn. Orí kèmi náà kí n lè bá dàgbà. Kíwì kíwì kíwì. Káàbọ̀ káàbọ̀ káàbọ̀. Èmi èmi èmi ọmọ John. Èmi èmi lásán. Bàbá mi. Délé Akínbọ̀dé délé ìjìnlẹ̀ bàbá ni grandpa ni wọ́n jẹ́ fún èmi o. Grandpa ni lélẹ́lẹ́dẹ́ grandpa náà jẹ́. Tọ́wọ́ tún pè é léde tí n bá ti lọ báyìí tó bá ti di bíi 10. Ṣáago di àárọ̀ ọ̀la àwọn ni wọ́n wà lórí ìjókòó tèmi jókòó sí. Grandpa wọn wàá máa pè àwọn náà àti wàá fọwọ́ lẹ́nu àti wọ́n máa. Mo tún kọ́ gbọ́kan níjẹjọ. Lára ọjọ́ mẹ́jọ ọjọ́ mẹ́jọ wọn kọ́. Ọ̀ya mú pẹ́ńsù àti ìwé màrá máa kọ́. Àwọn ilé wọ́n ti ọmọ ọdún márùn-ún mo wà nígbà táwọn ilé ti pè dé. Lélo wa lára mi. Bàmí Adébọ̀ lélẹ̀ ìjìnlẹ̀ kì í sọ̀gà grandpa ni ẹ jẹ́ fún mi nídìílé léde. Àbí ẹni tó jẹ́ pé ẹni tí èèyàn ń pè lọ́gà tó nǹkan bá tún rí àá tún dọ̀bálẹ̀ fún. Wá ló tún wá kù. À ń já kákàkiri. Wá tó wá sọ pé rómọdé mi. Adésínà Jagun Madé Abdulaziz. Kéré wa ni. Báyọ̀ 0704-5949. 0705-5949. Àti 0809-7949. Àti +234-906203. Kọ́kọ́rọ́ tó wà pa bí ire o. Nǹkan tẹ̀yìn kàn fẹ́ láti sọ. Mo ní ká ẹ sọ wípé tí n bá ti ní lágbo-lágbo ẹni 32 FM fẹ́ yẹn. Wọ́n ti di 3-0 ẹgbẹ́ agbábọ̀lù Arsenal. Wọ́n ti rí gan. Kálukú sàn fi kébù rẹ̀ sí lára Coventry ni. Ó tún ti fẹ́ sọ kọ́nà òkè kò gó rẹ̀. Arsenal yìí ẹ má pa wá náà. Ẹjọ́ báyìí iná pitì Arsenal lọ́wọ́ tá a wà. Ẹ jẹ́ kí n tún gba pa bí ìwọlé kẹ́lẹ̀ bá mọ̀ gbé mi mo kó wá lóní gbọ̀ngbọ̀ngúdú ni ẹ̀ lẹ́fẹ̀ẹ́ o.

0: ẹyin ri gbọ ọmọdé
1: yìí ọmọdé yìí ni kẹ kò sọra ó sọra ó sọra rọpò rọpò.
0: Ẹ ń bá lọ sójú òpó fesu lórí bí mo ṣe á ń jó àlùjọ yẹn.

0: lọ sójú òpó Facebook àwọn tó wà nbẹ àwọn ni àwọn ní iṣẹ yẹn yé àwọn náà mọ bó ti ṣe lọ àwọn náà mọ nǹkan táwọn ń fara kó bẹ. Mariam Akande Abolade Aderoke Adepoju Yusuf Oladimeji wọn gọra rẹ o wọn lọbẹ kó lọ mọ kọmẹǹtì kó lọ mọ ṣíà ọyá o lè kọrin dáadáa iṣẹ yí ọ dáadáa pè mí sórí nọmbà yìí àbí kó chaatì mi lórí WhatsApp 08146428064 08146428064 ẹjẹ mọ lọ ilé o wọ́n ṣe tọ̀sẹ̀ yìí ó dùn mọ́ yá èèyàn tó lórin ìwé kan láàjọ wá tó bá dọjọ́ mẹ́jọ máa kó pati wọnú studio yìí ṣe fìlì ẹ̀ ìbéèrè gẹ́gẹ́ bí ìbéèrè ta béèrè ṣe rí ẹ̀ka méjèèjì yẹ entertaining audience àti kó fún wọn lóúnjẹ tó gbà tó gbára mú ọwọ́ olóde ló wà advice ìtàwá fún olóde ni wípé ẹ má jẹ́ àṣejúra wa lọ o pàtí a wá pàtí a lọ o bó bá jẹ́ olórin kan tó jẹ́ pé kò ní gbowó tó pọ̀ jù kó lágbára yín gbé tí ẹ fi ní padà disappoint àwọn èèyàn tí wọn fi sọ wípé àwọn òró ń jẹjẹ á pè kẹ gba olórin ìyẹn o ìwọn ẹkú oníwọn ẹ dákun torí ọlọrun o
1: ṣe ń já wọn sí
0: ẹ má jà torí pé àwọn ẹ pé olóore ńlá lè ra àgbẹ̀ lágbájá ló wá kọrin lágbo mi ká wá má satisfy àwọn èèyàn ìyẹn náà á tún bojú èèyàn jẹ o ifudo olóore ńlá tẹ ẹ pè yẹ tẹ ẹ bá satisfy wọn ló ń jọ ló ń gbà tó yẹ kẹ ẹ sá fún wọn lóúnjẹ wọn ò ní dìde láti yẹ yín sí àbí tẹ bá náwó tí wọn bá rẹ rìn tún kọ ẹja wọn lọ méjèèjì ẹka méjèèjì ó wà important ó sì wà lára nǹkan tó jẹ pé téèyàn bá fẹ ṣe pati kéèyàn kó mọ gbá mú kéèyàn sì mọ tún ṣe dáadáa lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò tòní ali akere òun lájọ ṣe lọ lọwọ bọtìmù ọgá mi dáadáa nù ẹ fẹ bá mi sọrọ 08146428064 bẹ́ẹ̀ mi bá dìde alẹ́ bọ́ọ̀bù tó bá ti dago mẹ́wàá pẹ̀lú bà mi grandpa mi délé akíbọ̀dé délé ìjìnlẹ̀ lẹ́pàdé títí dàárọ̀ ọ̀la ìfín sínú ìbànújẹ́ ẹkún pẹ̀lú ìpayín kékeré mi ní báyìí nínú wàhálà òun làásìgbò ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì 32fm fẹ̀yìn ẹ̀ lẹ́ńbẹ̀rún.
2: ó ń dùn yùn gbàlé sí 32fm ló ń pè bí 94.9 ẹ̀yìn ẹ̀ à ń fẹ̀rí gba gbogbo àgbáyé àwa fíẹ̀sì gan.

0: àpòwò àrò sókè odò òun lè lájẹ lọpọlọpọ ní dáfá sí wọn ní yọ lájẹ lọpọlọpọ ẹbọ ni kọ wá ṣe ọgbọrírú ẹbọ oru ó gbèrú ó tèrú ẹ wá wo rúrú ẹbọ bí ṣe ń gbé ni àrúdá rẹ á sì máa gbè nìyẹn kọpẹ kò jinná ẹ wá bá ní ní jẹbútúure là bá ní lẹsẹ ọbàrìṣà òun lẹfù tẹlẹ rí gbajúgbajà oníṣòwò ni ọdà àárín kíkú òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ èèyàn fọm bí èèyàn ló bá mú kan kéji ọgbàlẹ aláwo lọ ìrì ajé òun lè padà rí gbogbo lè padà báyìí ní dáfá sí wájà tí babaláwo ọdàfá fún òun lẹfù tẹlẹ ọmọ àfikún ló kẹja lójú omi tọpọn sán tọyẹ ńlá ọsàwọn rìn lòdù tó kù lójú ọpọn babaláwo wá ní ìwò ń lẹfù tẹlẹ ọmọ àfikún ló kẹja lójú omi ní tífà ń tọ́ka sí fún ọ ni wípé owó nǹkan tútù lòwò rẹ̀ òun lẹfù tẹlẹ ní owó nǹkan tútù wọn ní bẹ́ẹ̀ ni wọn ní ṣùgbọ́n mo kó a máa lápẹrẹ ìwò ń lẹfù tẹlẹ ọmọ àfikún ló kẹja lójú omi iṣẹ́ nǹkan tútù ni kọ́ máa lọ rí sí òun lẹfù tẹlẹ ọmọ àfikún ló kẹja lójú omi ọwọ́ alẹ́ ìbòwò torí yorùbá bọ̀ wọn ní mo kó a máa lápẹrẹ owó nǹkan tútù tẹ ní kò wọ́n máa lọ sí tí ọwọ́ ta ni kò wọ́n máa lọ rí tà ìfà ní bẹ́ẹ̀ kọ́ owó tẹ́bù wọ́ta ni kò wọ́n máa lọ rí tà ìfà ní bẹ́ẹ̀ kọ́ ọ̀dà kò wọ́n máa ṣe òwò ẹja tí nǹkan tútù náà kúkú lẹja ìfà kò ń rire ńbẹ ẹja tá a wá tó ń wí náà mo kò a máa lápẹrẹ òkú ẹja ni kò wọ́n máa tà ìfà ní bẹ́ẹ̀ kọ́ ayé ẹja ni kò wọ́n máa tà ìfà ní bẹ́ẹ̀ kọ́ kí wá ní nǹkan tútù gan tó wọ́n máa ṣe ọ̀dà kò wọ́n máa sin ọ̀sìn ẹja ni ìfà kò ń rire ńbẹ òun lẹfù tẹlẹ ọmọ àfikún ló kẹja lójú omi tí ó sì fi àpòwò àrò sókè odò lọ́ba lọ rè gbẹ odò ọgbẹ́dò kejì ọba sọ ẹja bẹrẹbẹ nígbà tí ó fi di oṣù méje ẹja ti ń gbẹja àmì náà bú òun lẹfù tẹlẹ ọmọ àfikún ló kẹja lójú omi nígbà tó ta ẹja ìlọ́po ìlọ́po ìlọ́po owó tó fi dá okoòwò ẹja yìí ńlọ́ta ó tún wá padà gbé odò ìbẹrẹbẹ bí odò mẹ́wàá nígbà tó ti láwọn oníbàárà ìlọ́po ẹ̀kejì tí àwọn ẹja yìí tí ó tún padà ta wọn báyìí oore òun lẹfù tẹlẹ ọmọ àfikún ló kẹja lójú omi ó bẹ̀rẹ̀ sí ní padà ni ìjọ wà ń bíjọ ayọ̀ wà ń bí ayọ̀ ìjọ ni wá ń jọ ayọ̀ ni wá ń yọ̀ ní bá ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní babaláwo mi sẹ́rẹ̀rẹ́ kí ifá ifá ní ṣe ṣe ń ṣe ń tọ́jú bẹ́ẹ̀ ni òun ṣe ń béèrè wo bá a bá ń gbọ́dọ̀ lójò omi ata sí wọn lójú omi ata sí wọn lẹ́nu lódì fá fún lẹ̀fù tẹ̀lẹ̀ ọmọ àfikún ló kẹja lójú omi tí ó sì fi àpòwò àrò sókè odò òun lè ṣẹ́gun lọ́pọ̀lọpọ̀ ní dáfá sí wọn ní yóò níre lọ́pọ̀lọpọ̀ ẹbọ ni kọ́ wá ṣe ọgbọrírú ẹbọ oru ó gbèrú ó tèrú ẹ wá wo rúrú ẹbọ bí ṣe ń gbé ni àrúdá rẹ á sì máa gbè nìyẹn kọpẹ kò jìnnà ẹ wá bá ní ní jẹbútúure jẹbútúure là bá ní lẹsẹ ọbàrìṣà mo kó a máa lápẹrẹ ọgbọ́n tí odò fà ìkọ́ wa nu ẹni tí wọn bá sọ fún pé owó nǹkan tútù ní sẹ́ẹ̀rẹ́ alẹ́ ìbò owó ni babaláwo ní báyàn da ifá babaláwo ní ilé ìbò owó nílẹ̀ yorùbá láti gbà wá ti ṣètè dayé òde òní ifá làábi léèrè bá a bá fẹ́ ṣiṣẹ́ pé iṣẹ́ wo ni ẹlẹ́dà rẹ̀ rọ̀ mọ́ olódùmarè ló gbé ifá kalẹ̀ 256 ni péjì ti ń bẹ nínú ifá yàtọ̀ sí àwọn àsọmọgbè tó tún kù ìtọ́ bá jẹ mọ́rin àjò tiẹ̀ tí ifá bá ti gbé jáde ètùtù tọ́ ọ̀bá ṣe tọ́nà rẹ̀ ó fi là ifá ọ̀tọ̀ sọ́nà ntọ́ bá jẹ mọ́ kó o ṣe bọ́ bá jẹ́ pé nǹkan tútù ni wò ní sọ fún ọ pé nǹkan tútù nìkan ni kọ́ máa lọ sí ifá ọ̀yanrí rẹ̀ fún ọ tọ́ ọ bá ti lé ìbòwò ẹja tútù ni o ẹja sísìn ni o tébù wọ́ta ni o pure water ni o gbogbo ẹ ni wọn ò lè ifá wò ntọ́ bá wá jẹ́ tiẹ̀ ifá ọ̀sọ́ pé òun rire ńbẹ o ò lè ṣiṣẹ́ ń fún ọdún mélòó tó fi ní láàrin ńbẹ torí bá a bá bógun ọmọ ìkan náà ní ọjọ́ ga ọlọ́mọ àti gbogbo wa òṣìṣẹ́ oníṣẹ́ tá a bá sọ̀rọ̀ ń pa owó nǹkan kan pé kéèyàn máa lọ sí kéèyàn ò lé ìbò wò nílẹ̀ yorùbá kéèyàn ti àgbàdo tí ìdáyé nǹkan kan la diẹ ń jẹ
1: wọn
0: nígbà tí ní nǹkan tútù wá lọ sáré ta ń tó wọ ìlọ́fà tí ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n fi máa ń sì wá gbọ́ tí wọ́n bá ti béèrè kí wọ́n yanrí rẹ̀ ibi tí rìsọ́ọ̀tì sí náà ni pé wọ́n ó tún padà lọ yẹ ìbò wò lọ́dọ̀ àwọn tó bá jẹ́ onímọ̀ tó jẹ́ babaláwo tí ń sán pẹ̀lẹ̀ tí ń dáfá àtàwọn onímọ̀ míì tọ́lọ́ tún fún lórí ọ̀fẹ́ torí mọ̀ pọ̀ rẹpẹtẹ kò pin síbì kan.
1: tó ẹ ṣe àdúpẹ́ a máa rí yín bá wọn bàbá àjíǹde ara ó sì máa jẹ fún yín.
0: adégoróyè ìgè àdùbí agbèfagorí ìtẹ lórúkọ tèmi olóyè ọ̀tún olúwa wo jẹ́nára fún gbogbo tìbútòrò ile badan lapapo magaji ile oluoji of oje badan land ero bani soro mini 080-332-60141 is 080-332-60141 tabi 082-53-45-9223 080-53-45-9223 o sawanrin lodu fatimo mo wa si eti gbo yin lasa lei to soro nipa owo nkan tutu pe keyan o yewo ni o a lebo owo ni ta ba fe mo iyi keyin nkan tutu to je owo ta ba mo si e laboru o e laboye e labo sise gbo ato asuri iworiwo fun
2: baba pere apo ni agogo wole ke

0: tẹ́. Ọmọ dídá wa. Màá bú màá tẹ̀. Oníṣu ló níyàn. Kí ọmọ ṣẹ̀ṣẹ̀ ni kọ́ máa jẹun bí ẹ̀lírí. Ọjà tẹ́gbẹ́ rẹ̀ ń tà ni wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà. Ó ṣòwò pé ìyàwó òré rẹ̀ ń bẹ̀. Ìgbìyànjú rẹ ni ètò. Wọ́n á máa rú orí tó gbé wáyé. Máa bà lọ́dọ̀ ewé jí àdùbí. Ọ̀tún olúwẹ̀wò lẹ̀ Ìbàdàn. Ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé Ìbàdàn. Láti òjí ẹlẹ́ni, ẹgun ọ̀kadà bàbá àṣàlẹ̀. Ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ̀ kalẹ̀. Ẹ ti rí ọkọ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí bẹ̀. Tàbí ká pè wọ́n sórí 08033260141. Olóyè ewé jí àdùbí. Ọ̀tún olúwẹ̀wò lẹ̀ Ìbàdàn ló ní ìrọ̀rùn lábẹ́ nígbà tá a dáyé.
1: Alubatan rẹsẹ̀ jabata onílù dùdùn fìdùnnú pòwe àkọdùnú bẹ́ẹ̀ alúṣẹ̀kẹrẹ onágẹrẹ torí ibà méjì kọ 32FM 94.9 ló mú dùnnú báráyé.
2: 32FM 94.9
3: Laughter House
2: orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú ẹfẹ ńdoṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú ẹfẹ 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté prẹ́míà mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32 FM ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ara ẹni jẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọ̀k

0: mo dupe lọ́wọ́ ọlọ́run fún ọ̀tọ́ ọlọ́run ṣe fún mi ní January ti àwa fún ibà wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra treatment ilé yẹn mo ti ń kọ́ fún 17 years ní ilé bò ilé yẹn kọ́ wà ń bẹ̀ but to the glory of God lẹ́yìn ìgbà tí mo ra treatment yẹn mo akọ́ ilé yẹn tán within January till now láńlọ́ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòwó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
1: dúró náà eléyìí tẹ́yìn kọ́ tẹ́lẹ̀
0: bẹ́ẹ̀ni
1: ọdún mélòó
0: 17 years bẹ́ẹ̀
1: o wa ìgbà wo lẹ wá síbí
0: January
1: ẹjọ́ àwọn tó ra cement
0: yes
1: ṣùgbọ́n ṣe wá kúrò mí
0: mo wá sọ fún ọlọ́run mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn ọlọ́run dẹ̀ parí tiwa
1: bíi ẹnu January 16
0: bẹ́ẹ̀ni
1: ẹ tó wá ra ilé ànọ́dá
0: tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà báyìí
1: ẹ pàtẹ́wọ́ ẹ kí ló ẹ̀dẹ̀ ń wò báyìí

0: bẹ̀rẹ̀.
1: Jésù Olúwa
0: wa.
1: Ẹ gbàdúrà kẹrin.
0: Please pray number four.
1: Ẹni fi ayé ẹ jẹjẹ.
0: That is the covenant of the life.
1: Fóun ló máa rẹ́yìn mi.
0: That they must see my head.
1: Wà ní ilẹ̀ gbé mi.
0: O ẹ swallow them.
1: Kó tó mú ìpinnu
0: rẹ̀ sẹ́. Before they complete their plan.
1: Àwọn àdúrà yóò ṣe fi ṣeré.
0: You don't joke with this kind of prayer.
1: Ẹ ṣí ààrẹ.
0: Ṣé ṣé ṣé.
1: Ẹ pé gbogbo ń tẹ bá
0: mọ̀. Invite everyone you know
1: please. Àwọn tó pinnu lé mi lórí.
0: Don't let the time over me.
1: Pé àwọn máa rẹ́yìn
0: mi. That they must see my head.
1: Wà ní ẹ̀mí mi.
0: Holy God.
1: Kó tó mú ìpinnu
0: rẹ̀ sẹ́. Before they complete their plan.
1: Wà ní kí ó tó di pé ọwọ́ Goliath kan Dáfídì.
0: Before Goliath to touch David at
1: all. Òkúta ti bà.
0: The stone met him.
1: Ilẹ̀ mú wọn.
0: Let us swallow them.
1: Ọfà ikú bà
0: wọn. Let us not just make them.
1: Àwọn tó pinnu ibi
0: lọ́ mi lọ. Don't let the time over me.
1: Kí wọ́n tó mú ìlérí
0: sẹ́. Before they complete
1: their plan.
0: Àdúrà. Lọ́run bá jẹ́.
1: Ọlọ́run bàbá.
0: Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá. Ọlọ́run bàbá.